Ite si waju bayi na ni opa asegun iso iroyin kan na lo mo tun be ni waju mi o lati oju ewe kan ninu iwe iroyin Vanguard mane ni bi ti iroyin kan tin je ko di mo pe embo awon la ma nde di o mo tu tin rugo bo de bayi awon eyan logoro ni o mo bere tin padanu ise won ni orilede Nigeria oni bi o se je wi pe ajele gbese oni trillion metale esun mesan naira lo sese ko polukuru musu awon ile ise kan to lo si bi meji le logun ni orile ede yi iroyin kan tin je ko di mimo bayi wi pe gbogbo akitiyan ati pa awon ile ise kan leyi to je wi pe ti o ko won ti o ti nbe ninu awon akole pe won ti je awon oniruru awon gbese kan ninu awon abo ati iwe kan ti o jeyo lati odo awon ile ise kan ti a mo si Nigeria Exchange Limited ni o tin se afihan bayi wi pe gbogbo ninu awon ile ise won yi o na ni won ti je obitibiti gbese leyi to je wi pe ti o le je ki won le tesi waju lati ma se akoso ile ise won nigba to je wi pe pupo ninu won na ni o si owo ni owo won de bi wi pe won le san ile ati awon ojulowo owo ti an ya lodo awon ile ise won yi gege bi enikan ti o mo ti fun tedo eyun nipa oro awon bi ati je owo lati awon ile ise won yi lo tin je ko di mo wi pe o ko awon tin be nle ti an ti kole ti an fo ko won lede yi o na lo sese o ki o se akoba nla nla fun igbani sise ati ida ile ise tile ati ipese ati idagba soke awon owo tabua ni oja won ni ninu awon akole ni leyi to je pe ti o te asoju ko royin we royin Vanguard lowo ni won tin je ko di mimo wi pe ni sa keji ti odun 2026 o tin lo si bi ile ise bi ogoji leyi ti won ti ni ajele gbese ti won je o na lo po janti rere o leyi to je pe o sese ki won ma le tesi waju lati ma se akoso ile ise won mo gbogbo awon ti won sise nbe o sese ki won da won le kikaluku ki o lo ma ba iyawo re ko lo ma ba se igun si ninu ile o gege bi atejade iroyin na bi o ti we won ni pupo ninu awon ile ise yi na ni o le wa ni pe kitin re ki pelu ati san awon owo won ye ati awon alakale ona to je pe ti won fi fun won nitori kini kini ongo e je ka lo si oju ewe kan ninu owe royin Vanguard eloka laka tambe bakan na ni iroyin kan na to nbe ni waju mi bayi to jeyo ni bi ti oro kan ti o ti jeyo lati odo eni ti o je alaga fun egbe oselu APC o mo se kilo oni ehe imbo awon la mo de dey e dakun dabo se ri eje ka sora ti oro owo asankun ori owo epo petirolu tele fe da pada yi be ba mura ke sora se lori re ah yo da wahala le lekun ariwa o yo mu ki gbogbo nkan ki o polukuru musu lekun ariwa orilede Nigeria yi eni ti o je alaga papo fun egbe oselu tin tuko orilede Nigeria lowo eyun All Progressive Congress Ojogbon Nentawe Ilwada o na lo ti se kilo kan to lo wura ni ojo aje ti o koja yi wipe beni keni ba lo nfe gbe igbese lati da asankun owo ori epo petirolu pada oni se ri ekun ariwa orilede Nigeria yi yo mo faraba nbe o debi wipe nse ni gbogbo nkan da gege ti o polukuru musu lekun ariwa o wa nje ko di mimo wi pe o ne se ri yo fe dabi igba ti an ba so pe e fe fi opin si irin ajo awon eniyan tin be lekun ariwa orilede Nigeria yi o nitori wi pe ko ne nje ki ona ki oro an se ipese akanse ise popo oju ona tabi gasi tabi awon akanse ise ajile ki o tubo ma rese wale lapa bi tan wi yi leyi to je pe yo da awon ekun ariwa pada si ibi atijo won yo je ki aja won ki o pada si ibi debi wi pe osi ohun ise to tin ba won fira tele yo tubo wa po lopo janti rere yawada o nlo so oro yi di mimo o ni olule egbe oselu ni ilu Abuja nigba to je pe ti o fi ngba ti o fi nki awon ti an je oludije ninu egbe oselu African Democratic Congress ADC ti an wa leyi to je wi pe ti won dije si ipo ni awon ile asofin ipinle lekun ariwa leyi to je wi pe ti won ni lokan lati wi pe awon o ni dije mo awon fe fofere lo sinu egbe oselu APC ki an to koso lo be ti o fi ngba we lalejo won ni iko na o na ni omo babirin Islam Aliyu ti gbogbo eyan mo si Gimbi Yakawura na Boda ti o je pe ti o le waju won wa
nígbà tí honorable Muhammad Azam tó jẹ ọkan nínú àwọn olùdíje sí ipò nínú ẹgbẹ́ òṣèlú ADC láti ìpínlẹ̀ Zamfara tí ó sọ̀rọ̀ lórí oko rẹ̀ Azam jẹ́ kó di mímọ̀ báyìí wípé oníṣẹ́ rí gbogbo àwọn olùtọ́kọ́ṣọ́ wọ̀nyí àwọn náà ni wọ́n fẹ́ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC látàrí àwọn nǹkan kan tí wọ́n ti rí wọn ni kì í ṣe wípé àwọn fẹ́ wá sí ẹgbẹ́ òṣèlú ọ̀hún o láti mú kí àyípadà kó dé bá bí ọ̀rọ̀ òṣèlú wọn ti ń lọ nínú ẹgbẹ́ òṣèlú APC oníṣùgbọ́n àwọn fẹ́ bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ tuntun kan kí wọ́n lè ṣiṣẹ́ àti wípé kí wọ́n lè jí ọ̀kan lára àwọn tó jẹ́ wípé tí yóò lè mọ̀ túbọ̀ kún àwọn ènìyàn lọ́wọ́ ṣiṣẹ́ nípa ṣíṣe àtìlẹyìn fún bàbá tinubu nínú èyí tí ń ṣe ti àlàkalẹ ètò rẹ ìlànà ètò rẹ tí ó pè ní renew hope agenda ìrètí ìsọdọtun ti ọdún 2027 lẹyìn tó jẹ wípé òun làwọn wá o tí wọn torí ti bẹẹ tí wọn fẹ bá wọn ṣiṣẹ ó ní àtiwá láti pé káwa náà káwa kópa tiwa ó wá tẹsíwájú nínú ọrọ rẹ bákan náà ni ìwádà ń lọ mọ fèsì lórí ọrọ yìí o nígbà tó ń jẹ kó di mímọ ó ní ẹ wò ó in tẹmí kan lè sọ ni wípé ṣe rí ìlérí tí àwọn ẹgbẹ òṣèlú alátakò tí wọ́n ń ṣe tí wọ́n sọ pé àwọn fẹ́ da àsanko owó orí epo pẹtiróòlù padà yìí ò ní nǹkan tí ó jẹ́ kí ìnira ohun ìpọ́njú kó túbọ̀ padà wá dé bá àwọn ẹkùn àríwá orílẹ̀-èdè nàìjíríà ni ó nítorí wípé ọ̀rọ̀ àkànṣe iṣẹ́ èyí tó jẹ́ ti pópó ojú ọ̀nà tí wọ́n ń ṣe lọ ní ẹkùn àríwá gbogbo ẹ̀ pátápátápátá ò náà ní pínpínpín yóò mọ̀ dé bá o ó tún wá ní kínní ọ̀gán mo mọ̀ pé ẹ fẹ́ mọ o ẹ sì fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ wá kọjá lọ sí ojú ewé kan nínú ìwé ìròyìn the hope ẹ lọ kà á lákàtàn bẹ̀ bákan náà lórí ọ̀rọ̀ subsidy kò ṣe subsidy o náà ni ìròyìn kan mọ̀ ti jẹyọ o níbi tí ẹni tí ó jẹ́ ọmọ òye díje sí ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ndc ó mọ̀ ti sọ̀rọ̀ kan ó ní ìgbésẹ̀ táwa máa kọ́kọ́ gbé o náà ni wípé gbogbo àwọn ìwà jẹgúdújẹra tó jẹ́ pé tí ó ti bá wa múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ní orílẹ̀-èdè nàìjíríà a kọ̀kọ́ pinwọ́ rẹ̀ náà lẹ́yìn tá a bá wa pinwọ́ rẹ̀ tán a wà dá àsankun owó orí epo pẹtiróòlù a wà dá padà sí orílẹ̀-èdè nàìjíríà ẹni tí ó jẹ́ ọmọ yìí díje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú nàìjíríà democratic congress ndc èyí ọ̀gbẹ́ni peter obi ó náà ló ti jẹ́jẹ́ wípé ó ní tí wọ́n bá lè dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ ní ọdún 2027 nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé ó ní ohun àkọ́kọ́ tí ìṣèjọba ohun tí ó kọ́kọ́ ṣe ó náà ni wípé òun kọ́kọ́ kojú àwọn tí ọwọ́ wọn kún fọ́fọ́fọ́ fún ìwà ìbàjẹ́ àti ìwà ìjẹgúdújẹra òun ó sì rí mọ̀ wípé òun pinwọ́ ìwà ìjẹgúdújẹra àti ìwà ìjẹbánu ní orílẹ̀-èdè nàìjíríà ó ní lẹ́yìn rẹ̀ òun ó wà dá àsankun owó orí epo pẹtiróòlù òun ó wà dá padà òbí ó náà ló jẹ́jẹ́ yìí o ní ọjọ́ ajé tó kọjá yìí níbi ìpàdé gbọ̀ngàn kan tí ó ṣe lẹ́yìn tó jẹ́ wípé tí àwọn kan tí wọ́n ṣe àgbékalẹ̀ tí wọ́n sì ṣe agbátẹrù rẹ̀ fún èyí tí ń ṣe ti ìtẹ̀síwájú ìpolongo èyí ń tíkẹ́ẹ̀tì ipò ààrẹ ti òbí àti kwankwaso léyìí tó jẹ́ pé tí wọ́n ṣe ní ìpínlẹ̀ sokoto ó tọ́ka sí ìwà ìjẹgúdújẹra gẹ́gẹ́ bí ohun kan gbòógì léyìí tó jẹ́ wípé tó jẹ́ ìpèníjà tí ń kojú orílẹ̀-èdè nàìjíríà ó wá jẹ́ kó di mímọ̀ ó ní ẹ wò ó bẹ́ẹ̀ bá dìbò yàn mí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìṣèjọba mi náà ni ó pinwọ́ gbogbo àwọn ìwà ìjẹgúdújẹra yìí ní gbogbo ẹlẹ́kajẹ̀ka tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ó ní púpọ̀ nínú àwọn ènìyàn ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àsankun owó orí epo pẹtiróòlù ó ní ṣùgbọ́n ó ní láì ṣe wípé a bá pinwọ́ ìwà ìjẹbánu àti ìwà ìjẹgúdújẹra ní orílẹ̀-èdè nàìjíríà yìí ó ní ọ̀rọ̀ à ń dá àsankun owó orí epo pẹtiróòlù padà ó ní kò ní lè dúró kò wá ní ìtumọ̀ bẹ́ẹ̀ ni kò sì ní sí àṣeyọrí kọ̀ọ̀kan ó ní ká má tanra wa ó ní ìṣòro kan gbòógì tí orílẹ̀-èdè nàìjíríà tí ó ń kojú lọ́wọ́lọ́wọ́ yìí ó náà ní ìwà ìjẹgúdújẹra ó ní gbogbo àwọn ẹlẹ́kajẹ̀ka pátápátá gbogbo iléeṣẹ́ ìjọba pátápátá gbogbo iléeṣẹ́ aládàáni pátápátá ó náà ló jẹ́ wípé ìwà wọ̀m̀bílíkì wọ̀m̀bìà alájẹbánu alájẹtán ó náà ní gbogbo wọn pátápátá porogodo ṣùgbọ́n bọ́ọ̀tì wo ni ṣùgbọ́n wo gan ni bẹ́ẹ̀ kí làwọn nǹkan tó fẹ́ ṣe àti àwọn nǹkan míì ìgbésẹ̀ míì tó jẹ́ pé tó mọ̀ gbé mo mọ̀ pé ẹ fẹ́ mọ o ẹ fẹ́ kẹ́sì fẹ́ mọ̀ kulẹ̀kulẹ̀ rẹ̀ ẹ lọ sí ojú ìwé kan náà òwe ìròyìn vangard ẹ lọ kà á lákàtàn bẹ̀ ìròyìn kan náà tún ń bẹ níbi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ peter obi yìí mà ní níbi tí
Kenneth Okonko o mo tin je ko di mimo bayi fa re ti bere si ponda o o ni ewu nipa awon akole ajele gbese ti mo so nipa re lori oro obi awon kan lo se nlona awon kan lo se nlona ogba be na ni ijoba ipinle anambra na awon na tun fo na won mo soro won ni pelu pelu be se je wipe obi ti bi ti owo o na ni obi nlo fi ile won ni papa si o nidi ti o fi yele ni an gbosu baraba nde fun awon royin meji yi o na ni mo fe jo papo ko di eyo kan soso ene ti o je okan gboge ninu eti nse ti egbe oselu African Democratic Congress ADC to tun je agbakuro je kan be Kenneth Okonko en lo tin je ko di mimo wipe se ri awon ohun kan ti ijoba ipinle Anambra ti o gbe ti o gbe jade ni pupo ni laipe yi o ne o na lo mu ki ohun je ki ifa ohun ko ponda lori awon oro kan to n ti so o nigba to je wipe ti o n ti sakoko ti o n ti gbegbe leyin ijoba ipinle Anambra oni sugbon bayi nigba ti mo ri mo wipe ofutu fete asa akanti o ni kan unu o na ne awon akole ati abo ti won fi lede ni mo fi wo wipe o da e je ki ifa mi ko ponda kin do lo iripo o ni mo fi pada si eyin eni ti o ti fi igba kan je oludije si ipo are labi ase egbe oselu oselu kan ni odun 2023 yun Peter Obi to je wipe to tun je pe o na ne gomina ipinle Anambra tele Okonko to je pe o da ne agbenuso iko ipolongo obi ni odun 2023 to si se wipe ohun kan na bayi o na ne o tun je okan gboge ti o je iko ti ipolongo eyi un fun eni ti o ti je igba keji are lorilede Nigeria ri ninu egbe oselu ADC tin se oludije omo ye dije sipo are le ninu egbe oselu ohun eyi un Atiku Abubakar o n lo so oro yi di mimo nigba to je pe ti o fi n kopa ni ori eto kan nile ase amohunmawo ran kan ni orilede Nigeria o ne obi o na ni o ti fi da awon omo orilede Nigeria oni o so wipe oni tele oni ohun ti fi da awon orilede Nigeria loju wipe obi o na ne o ku ole ipo logri aleva ni kule Anambra lai se wipe o je ale je legbese tabi awon owo osu kan tabi awon owo awon osise feyinti tabi ajemonu awon osise feyinti oni sugbon nigbati awon kan ti awon bere si ntoka si awon oniruru ati awon akole kan o na lo je kin tun so pe ah boya bi oro ti ri ko na lo ti ri oni sugbon lowo to wa yi o ohun mo tun ti yi pada o ifa ohun o ti ponda ohun o so be mo bakan na ni iroyin kan na n lo nje ko di mimo na ni waju mi o lati ipinle Anambra ohun nibiti go nibiti ijoba ipinle Anambra o ti wa nje ko di mimo bayi wipe ewo o nidi o to fi je wipe nse ni Peter Obi o na ni oye leni ti an gbosuba rabande fun kini di ohun ijoba ipinle Anambra ohun lo tin je ko di mimo bayi wipe labe bo ti wukori ti ene ti o ti je oludije si ipo are labi ase egbe oselu Nigeria Democratic Congress NDC Peter Obi bi o se fi obi ti owo ti iye re nlo si bi $500,000 ti o fi sile si apo eso apo asun ijoba ipinle na ko to di pe ku ni ipo gomina ni odun 2014 oni papa si sibe o ni o need ti o fi ye leni to je pe ti an gboju baraba de fun eni ti o je commissioner fun eto iroyin ni ipinle na lo mefo ni lo soro yi di mimo ninu atejade re ni ojo Saturday nigba ti o fi n face si oro ti ogbeni Peter Obi ti o so to fi n so wi pe o kere pa o n lo si bi $500,000 leyi to je pe to n fi le si apo asun ijoba ipinle Anambra ko n ku lori aleva oro yin na lomo jeyo ninu iforojewo kan ti a se fun ni le se amohunmaworan kan lori eto kan be to je ti orilede Nigeria ogbeni obi o na ni o je gomina ni ipinle Anambra laarin odun 2006 ti odun 2014 gbon ninu atejade kan ti ogbeni mefo ti o fi jade ti o fi lede lojo Saturday yi oni bo ti le je pe lotito ati ododo o na ne eni ti o ti fi igba kan je gomina ohun to fi obitibiti owo yi nle o ni ijoba ipinle Anambra won o so pe ko fi owo yi le won ni sugbon awon kankan si nbe nitori wi pe gbogbo awon akole re to kole o na ni oye won yekeyeke fun idi eyi ko ye leni to je wi pe ti an gbosuba rabade fun o tun wa so wipe kenekeni ohun e wo
mo mo pe e fe mo o e si fe kake le mo kule kule re e koja lo soju ewe kan ninu we iroyin premium times ati we iroyin daily post mo kan papo mo jo papo ne e lo ka la ka tambe iroyin kan na mo tun be nbi ni waju mi bayi bayi nibi ti eni ti o je oludije si ipo are labi ase egbe oselu adc atiku oni ewo emi lowo si mo lese si mo ni gbogbo ara si o ki won se afikun si ye owo oya awon osise koda ko gbe pele ko se goboy goboy tubo si eni ti o ti fi igba kan je igba kijare ni orilede Nigeria to je po nkan na tun ni omoye dije si ipo are labi ase egbe oselu African Democratic Congress adc atiku abubakar o na lo ti fi atileyin re won fun ibere awon ajo awon osise ti orilede Nigeria leyi to je pe ti an ti nbere wipe won gbudo je ki owo oya won eyi n to kere ju fun awon osise ni orilede Nigeria ki o se goboy ju ibi ti o wa yi lo o na ka lebu si ijoba apapo wipe ewo nse lokan ma ma nfi ya je gbogbo awon osise ohun nipa bo se je wipe owo epo petirolu o ti gbe soke si owo oko o gbe soko si owo ipese ounje o gbe soke si ati owo ile igbe gangan o na ni ofaramo ni ofararomo lowo ti a wa yi o wa ninu atejade re kan ti o fi lede nilo abuja gba ti odo eni ti o je agbenuso ati adari ogbon atinuda ni yun ti ko ipolongo ibo fun egbe oselu adc frank shaibu oni eni ti o ti fi igba kan je igba kejare on je ko di mimo oni egberun lona adorin to je owo oya to kereju fun awon osise won yi oni ko to nkan oni nitori wipe igbe aye ti awon eniyan ti won gbe lowo yi igbe aye inira ni oni elolowo ngangangan ki an to yo owo oniru owo alatako nbe oni gbogbo e lo ti tan patapata porogodo oni ko ti si nkan to fa bi ki se wipe asankun owo ori epo petirolu ti an kan dede yo foda lojiji yi o na lo fa o ne ewo nigba ti o je pe owo oya tele tele ti nbe ni egberun lona 30 naira 30000 naira o ne won wa sun kuro won ne won yi si egberun lona 70 naira 70000 oni leyi to je wipe ko to nkan ko to na oni kini nkan ti an fe fi owo ra gangan oni tori wipe owo pereti oni nigba to je pe lowo ta wa yi tajale epo petirolu kan ni egberun kan ti riwo naira oni ati awon kan mi to je wipe ti nbe ni oja oni te ba fi bere si nkowo igan lori oro epo petirolu nikan oni jala epo petirolu ni won ra o ni adota jala epo petirolu ona ni won fi 70000 ra oni ki wa nike ni ongan gangan ojo melo ni an fe fina o igba melo ni an fe fina o tu wa tesi waju oni oni kenike ni ongo mo mo pe e fe kakesi mo kule kule re e ko ja lo si oju ewe kan ninu iwe iroyin the nation eloka laka tambe ko to di pe ngo koja lo si odo lamento lori eto yi loni e je ke nsare wo iroyin kan tin be nbi yi lori oro idasile olopa ipinle o na ni ile asofi ipinle Rivers awon na ni o mo ti gba abado fi ohun wole o ti won ti so wipe awon na won lowo si won lese si iroyin kan leleyi ti o ti nje ko de mimo wipe awon omo ile asofi ipinle Rivers won na ni o ti fowo si ti o si ti bowo lu abado fi idasile olopa ipinle leyi ti ile asofi apapo leyi ti o fi sowo si won won ni ninu abado fi ohun eyun to je pe to je ti isatuto ti odun 1999 won ile asofi apapo o na ni o ti lo ti bere fun ibowolu idasile ile ise olopa lati odo gbogbo awon ti an je omo ile asofi ipinle kokan ti nbe ni orilede Nigeria ewo iroyin si nbe nbe to po janti rere nitori ijoba akoko wa je ke mo lo todo lamento jumo iroyin kan nbe nbi nibi ti makinde na to na ti soro oni ewo oro owo ko la ma fi se eto idibo ti odun 2020 fun o e lo yo owo owo ko nbe rara awon kan ti awon araalu nfe ni tawon araalu nfe o na na mo dibo fun tori wipe kini oju owe kan ninu iroyin di san nibe ni iroyin awon iroyin ti mo fi lede keyin yi nibe lo wa ke lo ka la ka tambe gẹgẹ bi nti mo wi lekan mo ni lamento mi lamento wa won tin be ni kulu igbo nsa fefe yi to je pe atemi atawon a jo mo yanana na awon royin ti mo ti fi lele loni sugbo ko to di wi pe ngo lo sodo won mo nbo wa na e je ki nse mi mo nbo

ìpín Victor Osimhen òun náà bẹ́ẹ̀ ń bí ó sì jẹ́ pé George ilé Hekena òun gangan ní kẹ́ ẹ pè láàárọ̀ nítorí pé ó ìrọ̀lẹ́ ìní gbogbo ẹ̀ máa ṣẹgẹ mẹ́ǹgẹ̀ ní ń bo ìlú bizabiza ẹ lè pẹ́ ń bizabiza àbí gínibiza olè yìí ń pé orílẹ̀-èdè gínibiza gangan nìyẹn ìrọ̀lẹ́ ìní tó jẹ́ pé ikọ̀ Super Eagles ìyẹn ti orílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ máa gbóná wòjú ara wọn nínú ìdíje kò mẹ́sẹ̀ yọ ìyẹn ìgbáradì fún ìdíje ìyẹn ti orílẹ̀-èdè aláwọ̀ dúdú gangan nìyẹn tó jẹ́ pé group wọn fi wá tọ́jọ́ gbé wá sí o àwọn gínibiza ló ń bẹ lórí òkè téńté tó jẹ́ pé nàìjíríà ló bẹ ló ń tẹ̀lé wọn bó tiẹ̀ jẹ́ pé is in point lájọ ní point mẹ́ta mẹ́ta ní ṣùgbọ́n go different láti bẹ́ẹ̀ fi ń lara wa ṣe mọ̀ pé ìfọsẹ̀wọnsẹ̀ lè ta gbá kọjá a concede kí lohun tó fà á nítorí pé kí ni madagascar wọ́n mi àwọn àwọn ilé tíá o àwọn ló kọ́kọ́ ṣáná wọlé lápàbẹ̀ kọ́mọ mi ìyẹn george ó tó dá padà kí uzo náà àbí uso àbí ṣé uso ni ẹ̀hẹ́n fóun náà tó wá ṣáná wọlé ìyẹn ní abala lẹ́ẹ̀kejì ìṣẹ́jú bíi mẹ́rìnlá ló lò lórí pápá nígbà tí eric chair lè tún gbé wọlé ṣùgbọ́n já kúrò lápàbẹ̀ yẹn ìròyìn bẹ́ẹ̀ bí kẹ̀tínkẹ̀tì ńlá àwọn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ o ìyẹn ní orílẹ̀-èdè gínibiza o kí ló ń tó ń lọ ìyẹn láàrin àwọn tí kọ́ tí super eagle gbogbo ẹ̀ la máa gbé níbẹ̀ láàárọ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ìyẹn lápàbẹ̀ gangan ni a ti wà láì lórí facebook glow 99.1 fm àkúrẹ́ ẹ lọ́bẹ̀ ẹ fẹ̀rọ̀ǹgbà yíyàn kí ló tó máa ṣẹlẹ̀ lálẹ́ òní nírọ̀lẹ́ ìní ẹ gbé wa débẹ̀ ìyẹn lápàbẹ̀ gangan nìyẹn ẹ já mọ́ bí tí a ti ń wò wá àti ẹgbẹ́ agbábọ̀lù tẹ́ ń ṣàtìlẹ́yìn fún ẹ bó sí àṣà ẹ jẹ́ kó lọ fún àlápàbẹ̀ láàárọ̀ mi ò ní wá ẹnì kankan yín mi ò ní wá yín tì ẹ bá ṣe ń gbórí wọlé ó ṣetán láti máa ka ìyẹn àwọn àwílé yín ìyẹn lórí ìkànnì facebook wà láàárọ̀ ìyẹn lápàbẹ̀ gangan nìyẹn nọmba 1 fún alaye street ìjàpọ̀ ẹsẹ̀ nílùú àkùrẹ́ níbẹ̀ láti gbóhùn sáfẹ́ láàárọ̀ ó yá pápá pẹ́ jẹ́ wá bẹ̀rẹ̀ báyìí

sí ìpínlẹ̀. Iye tó padà wá sí ìpínlẹ̀ Ondo ìròyìn kan náà. Ìyàjò ìyàjò tó jẹ́ pún lọ ní ìpínlẹ̀ Ondo lọ́wọ́ tá a wà yìí. Abẹ́òkúta. Ìdíje ìyan ní kìlómítà ìyẹn bíi mẹ́wàá kan. Èyí tó ń pè ní Abẹ́òkúta 10 kilometer race. Òun láti gbọ́ o. Wọ́n ní ó lé lẹ́gbẹ̀rún. Àbó tó lẹ́gbẹ̀rún ó lé lẹ́gbẹ̀rún àwọn èèyàn. Ló jẹ́ pé ó ti forúkọ ńlẹ̀ wọ́n fẹ́ kópa nínú ìdíje ọ̀hún. Ìdíje Abẹ́òkúta 10 kilometer race. Ló jẹ́ pé ọjọ́ kẹta ẹnu oṣù tó ń bọ̀ ló máa gbéra sọ. Ìyẹn ní Abẹ́òkúta gbogbo nìyẹn. Ìyẹn ní ìpínlẹ̀ Ògùn. Àwọn tó gbé ìdíje ọ̀hún kalẹ̀ wọn fẹ́ ṣe léyìí. Láti jẹ́ kí Móríyá wà fún àwọn èèyàn tó ń ṣàkóso aré ìdárayá àti àwọn tó ní ìfẹ́. Ìyẹn sọ pé ká sáré orí ọ̀dàn gangan ni. Ìyẹn ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi léde ìyẹn lápá ibẹ̀ gangan nìyẹn. Wọ́n ní ilé ẹ̀kọ́ kan èèyàn ní ìlú Abẹ́òkúta. Débẹ̀ gangan ìdíje ọ̀hún síbẹ̀ ti máa gbéra sọ. Láti ibẹ̀ náà ti máa sáré èèyàn lọ sí pápá ìṣeré ìyẹn MKO ìyẹn MKO Abiola Sports Arena. Gẹ́gẹ́ bí ohun tó fi léde lápá ibẹ̀ gangan nìyẹn. Àwọn tó bá sì jáwé olúborí wọ́n ní ẹ̀bùn lóríṣiríṣi ó bẹ ńlẹ̀ fún wọn. Láti ibẹ̀ lọ náà ǹjẹ́ ẹ̀yin mọ̀ wípé ìdíje ìyẹn ní kìlómítà bíi mẹ́jọ 10 kilometer 8 kilometer inú Miago ìyẹn City Marathon Race. Òun náà fẹ́ ṣẹlẹ̀ ìyẹn ń bo ní ìlú Àkúrọ̀ lóye mẹ́kun gangan nìyẹn. Tó jẹ́ pé o ọjọ́ kìíní oṣù tá a wà yìí gẹ́gẹ́ bá ṣe gbọ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti forúkọ ńlẹ̀ léyìí tó máa kópa nínú ìdíje ọ̀hún. Wọ́n níbi Bamboo Park lọ sí fìwà ṣayé lẹ ti máa sá lọ tẹ́ ẹ tún máa sá padà. Ìdíje bíi kìlómítà mẹ́jọ péré ni 8 kilometer èyí tó ń pè ní City Marathon Race. Ìyẹn ní ọjọ́ òmìnira ọjọ́ Independence tó jẹ́ kó máa wáyé ní ìlú Àkúrẹ́ tá a wà yìí gangan nìyẹn. Àwọn tó bá ṣe ipò kíní wọn ní 300,000 bẹ́ńlẹ̀. Ipò kejì ń kọ́ 150k ipò kẹta 50,000 ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tún máa gba àwọn ẹ̀bùn. Ọ̀fẹ́ sì ni wọ́n ń forúkọ ńlẹ̀. Wọn ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ibẹ̀ gangan nìyẹn. Ọ̀fẹ́ ni wọ́n forúkọ ńlẹ̀ ìyẹn ìdíje oní kìlómítà. Ìyẹn bíi mẹ́jọ tó jẹ́ pé padà dé ìyẹn sí ìlú Àkúrẹ́ nìyẹn. Ìyẹn lápá ibẹ̀ gangan nìyẹn. Ó yá pápá pàǹbó ni kí tú yà sí láàárọ̀. Ó yá o ìdíje ìyẹn ti Scrabble. Abdulmumuni Jimo la gbọ́ pé ó ṣe bẹ́ẹ̀ ti jáwé olúborí nínú ìdíje ìyẹn ti Scrabble lè tún ṣe. Ìyẹn Lekki ìyẹn ní ọdún tá a wà yìí Lekki Scrabble Club Classic. Òun lorúkọ àpèlé ẹ̀ èyí tí wọ́n pè tó sì jẹ́ pé ìpínlẹ̀ Èkó ìlú Èkó ń bẹ̀ gan ìdíje ọ̀hún ti wáyé. Wọ́n ní ìdíje tí ó kọjá ìyẹn ní ọdún tí ó kọjá Jimo náà ló láǹfààní láti jáwé olúborí tó sì jẹ́ pé lọ́jọ́ ìsinmi tí ó kọjá yìí ó tún wá kópa nínú ìdíje míì tó sì láǹfààní láti jáwé olúborí. Ó fẹ́ yín mẹ́mọ̀ $1,000 ló ṣe bẹ́ẹ̀ tó fi ṣe ìfàjẹ́ ìyẹn tó kó lọlé ìyẹn lápá ibẹ̀ gangan nìyẹn. Tó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó gbé ìdíje ọ̀hún kalẹ̀ pé ẹ ṣeun ṣeun. Ó lè gangan jẹ́ ìgbaradì ìyẹn fún Jimo láti ṣojú rẹ́ ní Nàìjíríà nínú ìdíje èyí tí wọ́n pè ní African Scrabble Championship ló jẹ́ kó máa wáyé ìyẹn Monrovia ńlá Liberia nínú oṣù tó ń bọ̀ ìyẹn lápá ibẹ̀ gangan nìyẹn. Ó yẹ pápápá ìròyìn bẹ́ńbí làárọ̀ ìròyìn bẹ́ńbí lẹ́yọyọ̀ ẹ̀jẹ̀ tún yà síbò mí. Lẹ́yìn báyìí ṣẹ̀ darapọ̀ mọ́ wa ìkànnì Glow 99.1 FM lè ń gbọ́ nọmba 1 FM Láyé Street ìjàpọ̀ ẹ̀sẹ̀ nílùú Àkúrẹ́ níbẹ̀ lẹ ti ń gbọ́ wa láàárọ̀. Àkúrẹ́ la wà àwa ò wá ṣe oníṣu. Ó yẹ pápápá. Èèyàn tó ń ṣe agbátẹrù ọ̀kan lára àwọn tó ń ṣe agbátẹrù èèyàn fún Tyson Fury èèyàn Dana White ló ti fọ̀rọ̀ léde o. Èèyàn lọ́rọ̀ tó jẹ́ pé Tyson Fury náà fi léde láìpẹ́ pàápàá jùlọ ní Tyson Fury fi sí èèyàn orí ẹ̀rọ kẹlòjára wípé gbogbo àwọn ẹ̀jà tó pé gbogbo ẹ̀ ni wọ́n ti là kalẹ̀ tí gbogbo ètò ti bẹ́ńlẹ̀ tó yẹ kó wáyé láàrin Tyson Fury àti Anthony Joshua. Ó jẹ́ pé ọjọ́ kọkànlá oṣù kejìlá lọ́dún tá a wà yìí ní pápá ìṣeré kan ní Kadi ìyẹn ń lu ọba. Láti ń gbọ́ pé ṣeé ṣe kó má wáyé mọ́ wọ́n nítorí àwọn awuyewuye ni èyí tó ń ṣẹlẹ̀ ìyẹn láàrin Eddie Hearn tó jẹ́ agbátẹrù ìyẹn fún Anthony Joshua. Dana White náà tó wá padà fọ̀rọ̀ lédè wípé ǹjẹ́ ẹ mọ̀ ó yálẹ mọ̀ ó pé kí ni ọ̀rọ̀ tí Tyson Fury sọ yẹn òótọ́ mà ni èmi náà kí lẹ́yìn ó yani lẹ́nu o pẹ̀lú gbogbo bá ṣeé ṣe tá a ti gbáradì
ta si ti se tan pe pe a nfe ki Anthony Joshua ti zuri padi inu ring gbogbo nkan wa ri bakan bakan ko ni sugbon e ja ma wo bi to ma re si e ja wo ojo meji ojo meta sapa bi a mo bi to ma re si iyan lapa be gogo niyan gege bi oro to je pe dana white fileje iyan lapa be gogo niyan oya bolo la vese gba embe gogo la fe wo laaro yi ilo nton sele idije ti NNL awon ton sakoso idije ti NNL etimo Nigeria National League odi foro lede o pe awon egba gba bolu iyan bi meta le logbon to je ko ma kopa ninu idije on iyan ni futi sata wa yi odi foro lede te ba se ton lati kopa e mo nte ma se gogbo awon te je lewo awon agba bolu ati gogbo awon olukoni ati awon osise to ba nise gogbo wo won ati ajemenu won gogbo e ni ke ri pe kesan o layi si eyi awo o setan lati gbaru egba gba bolu be lati kopa ninu ideje ti NNL iyen ni sa to ma gbara so to ba de osuko osu to nbo ojo mokanlelogun osom ojo mokanlelogbon iyen sa ni sa ta waye to je pe ninu osu to nbo lo ma gbara so ta lo fi oro ilede eyan to je eyan to ndari awon ise iyen ise to nlo ninu league ohun jalami alanana won lo fi oro ilede gege bi eto titu to je ko won ti mu date iyen ajo to je pe kini dijon ma gbara so oni lati be nuna olotun lo yowo te ma ni o te ti mo po wa nle o kere ton e ma ni to 20 million naira we pe o ti wa nle to ti wa nle ke to lanfani lati gbera lati kopa ninu idije ohun layi si yen nitori pe afẹ ke ma ji agba bolu awon osise ati awon olukoni lowo a o fe ru e rara gege bi oro to je pe awon to nsakoso league ohun oro ti won gbe kale iyan egbe ke bo se je iyan lapa be gogan niyan Sunshine Stars afa bawo ni se je awon osise lowo se yi na se tan lati kuro nu agba mi in second division te wa abe fe pada si third division ni ya montan se o nitori awo lolufe Sunshine Stars o ti e ti wa sun wa waye ma di pe boya gbogbo bi sa bi meta ibi ti e ru pe e je nkuro la pa be yen boya ta ba de bi ta tin yan na a ma menu ba yan la pa be gogo ni e o ya papapa awon apo wa waju ni iyen fun Guinea Bissau Beto at Alvaro won ti foro lede ngboro aye won ni bo ti e je pe awon mo pe iko Super Eagles wo o se nfoju di ojo iko to le jonjon yi to le jonjon yi won ni bo ti e je pe won ri be awon o fe mo rara awon se tan o lati ri pe awon na se dada ibi ifoso won se e to ma waye loni e papa isere iyen ni orile di iyen Guinea Bissau Guinea Bissau lo je pe ifoso won se won akoko won sano wole won jawe olubori Itan gbo orilede Tanzania gba ninu group L le itawa meji sodo ni won na Tanzania mole awan ti wa Madagascar lo wa ka mole to je pe meji seyo kan o na lajota la pa be beto to je pa gbo wa waju eyan fun Fiorentina o te je pe won lo ori aga ijoko lo wa ngba ti orilede eyan Guinea Bissau ma Tanzania to je gbo na oju ara won on lo soro ni kete ton pa ni awon igbarade kan eyan ni ojo isimi onibo ti e je pe lati kojo orile ni Nigeria isoro nla ni fun awon sugbon awon na Bentley awon Bentley awon osun rara awon setan lati ni pe kan se be kan lo daada kan lo dede gege bo se wa nbe oni ta won ti e ti na Tanzania mole o wa ni Nigeria ta won o le si mole mole ile ara won oni ke kuro nbe na jo

0: yẹn gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá bẹ̀ gangan nìyẹn. Tó sì tún jẹ́ pé 2023 ọ̀hún náà orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà tún ná Guinea Bissau. Orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ná ìyẹn Guinea Bissau lẹ́yọ̀kan sódò kọ́nu. Ìyẹn lápàbẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lónìí kí ló ń tẹrù kó máa ṣẹlẹ̀ àwọn sì ní káwọ ìfẹsẹ̀wọnsẹ̀ bíi márùn-ún èyí tá a ti gbá lápàbẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ti jáwé olúborí bíi mẹ́ta èyí tó ń gbà pẹ̀lú Zimbabwe, Jamaica, ìgbà àti Unity Cup kan nìyẹn. Ọlọ́rẹ̀ sọ̀rọ̀ Poland ọ̀mì 2-2 lásà Portugal náà kọ́ ọlọ́rẹ̀ sọ̀rọ̀ tó jẹ́ pé 2-1 kan ni. Ìta wa gbá kẹ́yìn pẹ̀lú Madagascar 2-1 kan náà tó jẹ́ pé ajá bí olúborí. Guinea Bissau lápàbẹ̀ ní ìfọsẹ̀wọnsẹ̀ bíi márùn-ún tí wọ́n ti gbá wọ́n ti pàdánù ìyẹn mẹ́ta. Èyí tó ń gbà pẹ̀lú Ethiopia wọ́n pàdánù, Íjíbítì wọ́n pàdánù, Burkina Faso náà wọ́n pàdánù. Bó tiẹ̀ jẹ́ pé ọlọ́rẹ̀ sọ̀rọ̀ tó ń gbà pẹ̀lú Burkina Faso márùn-ún sódò Burkina Faso ṣí wọn dáadáa. Wọ́n tún gbọ́ àmì kan náà nínú oṣù kẹta ni pẹ̀lú Burkina Faso ọ̀mì ẹyọ̀kan sẹ́yọ̀kan pẹ̀lú èyí tán gbá lọ́jọ́ 25 nínú oṣù tá a wà yìí nílé Tanzania ó jẹ́ 2-0 ní lápá. Kí lóhun tó máa padà ṣẹlẹ̀ lálẹ́ òní? Ẹ wá gbémi débẹ̀ láàárọ̀ àwọn tó ń gbọ́ wá fúngbà àkọ́kọ́. Ẹ má gbàgbé pé tẹ́ bá ti pè wọlé tá a bá sọ pé àlè àmọ̀ zuma ya nínú ọ̀ máa da olóǹpẹ́ ní afẹ́ lamọ̀ a ò mẹni tó fẹ́ ni. Agbo ìléwọ́ tó wọlé agbára ìyẹn fáwọn tó ń gbọ́ fún gbàkọ́kọ́ láàárọ̀ ni 08055511110 08055511110 tàbí 070CC771822. Ẹ má gbàgbé ẹjẹ́ a ṣe ń ṣókí ṣókí o ká balẹ̀ fáwọn míì láǹfààní ìyẹn lápàbẹ̀ láàárọ̀ ni. Alia Monzo.
1: Àbẹ̀ni tó fẹ́ ni.
0: Ẹni
1: wà lẹ́lágbọ́ lọ ẹ̀dẹ̀ni lójú lórúkọ Jésù.
0: Àmì àtẹ̀yìn
1: náà. Fọkànbalẹ̀ ní tó wà lórúkẹ̀. Lẹ́ni lágbọ́ lọ túṣẹ̀rù ní Nàìjíríà máa wìn lágbọ́ lọ. Ìdí máa tún bẹ̀ wọ́n ìmáa sọ wáàárín yẹn kó máa jẹ́ kó máa jẹ́ kó lì kìtà pátápátá kó jẹ́ bá di àárín yẹn mú. Kí àyẹ̀ bá ti dúró tó kù dẹ̀ká tó kó máa wá ṣe owó bì í ṣiṣẹ́ takuntakun lé ní o. Èmi rí pé lágbọ́ lọ túṣẹ̀rù ní ẹ̀fọkànbalẹ̀ ẹni wálẹ̀.
0: Ẹ ṣe bàmí ní wáyìntì ló gẹ̀yìn láti ta ògbólú. Ó ní kẹ́ lọ fọkàn balẹ̀. Wọ́n ní lónìí wípé lágbára náà lágbára ẹ̀dùnmarè wọ́n ní túnṣe Nàìjíríà máa ná ìyẹn Guinea Bissau. Alia Monzo Mayanzu.
2: Ẹ̀rẹ̀ àtọ́lá mọ.
0: Ẹ kojú mọ́ sàn.
2: Àbẹ̀rẹ̀ tó fẹ́ ni. Èmi mọ̀ pé a máa jáwé ọmọtọ́lá ló ń sọ̀rọ̀ láta pé. Èmi mọ̀ pé a máa jáwé olúborí ẹ̀rẹ̀ tó bá fẹ́ Rachel ó fẹ́ bọ̀ Alex Wobi.
0: Kí lẹ rí tẹ fi rò? Kí lẹ rí tẹ fi rò? Kí lẹ rí tẹ fi rò? Kí a máa jáwé olúborí.
2: Coach ti Rachel. Ìyàwó ṣe kù wọ́n fún bẹ́ẹ̀ padà àwọn afúnjá sí kọ̀ọ̀kan àgbàdo ẹ̀ ti dé sí ìgbàgbọ́ ṣe dáadáa wọ́n ń gbábọ̀ dáadáa wọ́n dẹ̀ create chances àdé àdìs àwọn ọtún gbòó fi dẹ̀ match ó ṣe dé tó ti ṣẹlẹ̀ láàrín kódé pé kódé pé ẹ̀rí kẹ́lì dé sí wọn fún mi ní ìwòrí àdé fẹ́ tí nígbà lọ́sí kan wọ́n fún mi lọ́kàn balẹ̀ pé a máa nà má ṣe dáadáa.
0: Ok ẹṣin ọmọtọlá Alia Monzo. Ẹjọ́ tó bá fẹ́ pè wẹ́ máa súnmọ́ ẹlẹ́gbẹ́ ìjọ rẹ̀ àbí kẹ́yìn ìsàlẹ̀ ẹ̀ka balẹ̀ gbọ́ra wáyé. Kí ni o máa ń dún ẹran pé a ń lo ẹ̀fún bíi ni ó máa ń dún padà ni a máa dún han ó máa ń hóyàn létí. Irú èmi kì í sábà ń bá mi lára mu ẹjọ́ ìbẹ̀ lábẹ́yìn. Bó ṣe máa ń hóyàn létí yẹn kì í bá mi ó ní bó ṣe máa ń dún lára mi kì í bá mi lára mu. Alẹ́ àmọ́ Zuma Ayanzu. Ẹ má ṣe báyìí náà ẹ má ṣe báyìí ń bá èmi lára mu máa ń hó sí mi létí tẹ bá ti pè ẹ yí ìsàlẹ̀ àbí kẹ súnmọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ rédíò yìí ẹ má bà wá létí jẹ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín. Aago ìléwọ́ tó wọlé agbára fáwọn tó ń gbà fún gbà àkọ́kọ́ ni 08055511110 tàbí 070CC771822. Alia Monzo. Hello, ẹ ti wà ń bẹ̀. Alia Monzo.
3: Hello.
0: Ẹ ṣe yí kí n ṣàlẹ̀. Lọ́dọ̀ tí yín ṣó dáńkọ̀ tẹ́ ń ṣe. se ba ngbon mi mi mo bi e gbo le fi yin so se mo da nkan te nse yi o lo ma nba o le bayan le ti ja wa ta ngbo kini nbi ese la gbese ti o ma du hoi hoi hoi si wa le ti ni ejo eja eja mo ta nse e mo olohun be yin a kin ka me se to wa lapa bi apa won yo fe gbo laro bi a ka fi oro kan le e je ngbele ye o bi awon ma gbo e lo ali amozo
2: Aliansu.
0: E ma dan pe ni a fe la ma mi to fe ni.
2: E ka re pe ti.
0: E seun.
2: Everyone no soro lati Ibadan duro.
0: E ko jumo ba mi.
2: Prediction mi ni match ni ni pe ti Nigeria ba lo approach match ni gele bi first match ni. So in particular ni ma jo Nigeria loju o. No, could you surprise me?
0: No, Guinea-Bissau.
2: So, me expect one first step up to get more. Come on, expect me one more time I should come back. Yes, yes.
0: Yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, one year, okay, one select come on in Nigeria for Jawlibuli. Sunday Peters, one up Gunners, one watching you from Oluwatu area, one up Nigeria in advance. Leo Zilla. Hey, Uruk Honya, boy, and one way done, Chachiki SSM, you want it. Oluwato Bia De Dayo, one good morning, bro. One I didn't believe in our goalkeeping pools, especially Stanley. Hey, what he was there by Laro, Ali Amonzu.
3: And I fell out, man, to send
0: a good mob army.
3: But you don't know, so you like Joker.
0: Yes, Baba, in your wine tea.
3: Hey. Ah, match, Toba, she was a call back between last match, you are who are interested in it. But she played on it. Kotoba will continue to be with Dr. Kungu and Bosin Kotoba Lano. Oma, yes, I won a pile in Oma Kotonshi. It is the color known. Yeah, Democratic Republic of Kungu.
0: Bernie.
3: So the match, to Kondo Mura, which I call.
0: Okay, I want to go out here, Bami. I am ready.
2: Okay, I want to come out here, Bami. I am ready. 2015, they are called Bali Gimbang. Like I want Paul Lobby. I want to get a little bit.
4: our prince, our easy one, our boy, We are going to go on. Politics on your answer could be done. I can't even answer.
5: Si o ko si lo tora okufa to nje pe ti fa sen fi de sari dara ni pe e bi olopolopo igba o le je yan ti won a mo pe lo to won lawon to ba won se labele o at least initial sport na e se ma lawon sport official be even e ma ni won ni awon to je bi to ti di director na lawon department lo sisi leyin o ma ni awon cp abi ke le ma npo pawn secretary na won ps o ma ni nbe e te pe ke se won kan lo don da se sugbon ikan to ba mo pa ina dada won le sa oruju fun yan se lo to ni pe opolopo igba pe won kin lu awon to to ministry of sport biya lo fa yan ti o mo ni pare daraya tara to je pe bi oro oselu ni biya to ri yan to contest ri biya o lose o fe lo so assembly to lose ni biya n primary abi ni general election e wa o pe e je ka competitive e ka fun ni sport bo se ikan to fun ifa seyin iyen fun ali daraya lo n pe ni pe lo se ikan to fa ni e
6: ati ri dada to ti sele to je pe ati ri en ti o mo nipa ipo kan kan gbe sipo ni ilele na ni to je pe ati ri orisirisi apere be sugbon nigbati won yo nigbati won yan arakunrin segomoyo fun mi gbuwa na la npa ro pe anilo en to to mo se dada en to on to da bi odo to je pe ire ball ye to je pe ire ball ye lapapo
5: nigba ton de yan generally ko mi pe ball nikan
6: o ye generally ta ba de wo igba ti won ti yan iyan se gomoyo fun na ati pe awon na ti gbianju na ni ipa tun sugbon ma so pe
5: igigan
6: awon so pe igigan awon igi kan ko le dabo se awon na gbianju
5: e so yo
6: ni ama ali mati ri bai pe yo sugbon awon na kawo po awon na kawo ro na awon na sise sugbon ti o ba ti yo a le so pe bi awon gbianju sugbon ka awon na tun bo tun ba gbianju se ki se won le yo dada.
5: Okay, Ejan village last caller, a few seconds ni last caller ejo se ju aya mi lo kan papa papa
7: hello sir
5: papa papa ba da si ati fe
7: hello sir hello sir
5: won se tan eja fi be nle akoko ti lo be to ba dojo mi e le ma pa sori eto e la ro e o dupe logun atajo meto wa la ro e e loruko olukumi e ko na benbe e mazuela bi odun e loruko amejo ero mi fun ti sa ta wa loruko ti loruko odi aja I church lojike la won temi npe mi gboro aye awon to damo dada ayegu sport ni won pe mi e ba fe pe mi olu te fe bi mi ni agbo ile won temi ni 08062202419 08062202419 ema afenye memo lo.

0: Ìgbà tó yẹ kó lọ sílé ìwé tẹramọ láti ti lọ sílé ìwé. Ìgbà tó yẹ kó lọ kọ́sẹ́ tẹramọ láti lọ kọ́ iṣẹ́ torí pé iṣẹ́ lógun iṣẹ́. Bá a bá ṣiṣẹ́ lónìí tá a sì sangun irun dúdú là mọ̀ fi ṣiṣẹ́ ọ̀rẹ́ mi. Irun fu ò ṣeé fi jìyà o. Ṣùgbọ́n ẹni tó bá kọ̀ láti fi irun dúdú ṣiṣẹ́ láti fi irun dúdú sọfà tó bá máa dìgbà tí irun funfun bá dé kò ní dà àwọn àgbà ni ó ti fàárọ̀ rẹ̀ ṣeré ni mọ́ fàárọ̀ rẹ̀ ṣeré ọ̀rẹ́ mi àkókò ni gbogbo nǹkan tètè tẹra mọ́ tó yẹ kó o ṣe ní àkókò torí pé ọjọ́ ń rebi àná òun ń rebi àtiwọ̀ ọjọ́ ń gorí ọjọ́ ìgbà tó ò bá ṣe ń tọ́tọ́ ní àkókò ṣégbà tí ò bá wá yẹ tó bá lọ ṣe ń gbà náà kò mọ̀ ní dà ọ̀rọ̀ dàbí ẹni tó yẹ kó ti gbéyàwó òótọ́ ló ń rò pé kí ni wọ́n fi bọ́ ìyàwó ọlọ́run mọ̀ mọ́ ranni lọ́wọ́ ni ẹ̀dá kan ò ní nǹkan kan tìtì rẹ́rẹ́ tí ó lè sọ pé òun fẹ́ fi bọ́ ìyàwó àbí mo sì gbéyàwó tán jẹ ní sùúrù mi ò tí ì lọ́mọ bí jẹ́ ń sì mọ wòye náà àkókò mọ̀ ní gbogbo nǹkan ìgbà kan ń bọ̀ tí àwọn ọmọ àbúrò rẹ tí wọ́n máa pè ọ́ ní bọ̀ǹdá ìgbà kan wà táwọn ọmọ àbúrò rẹ tí wọ́n máa pè ọ́ ní ọkú àwọn tẹ́jọ́ ṣeṣe wá wù tẹ́jọ́ ṣèwé dàgbà ọmọ tí wá ń wọ ọmọ tí wá ń wọlé ìwé girama ọmọ tí ò tí bẹ̀rẹ̀ nọ́sírì so mọ̀ pé ìyẹn ni ilé àlọ́kọ bẹ̀rẹ̀ fáwọn ọmọ ọ̀jẹ̀ wẹ́wẹ́ kéékèèké kó tó di pé wọ́n bọ̀ sí alákọ̀ọ́bẹ̀rẹ̀ gan-an tí ò bá tètè ṣe eléyìí lákòókò tó yẹ ó ṣe é ṣe kó jẹ́ ọjọ́ pofírí ó ṣe é ṣe kí nǹkan mọ̀ lọ bó ṣe kó lọ mọ̀ ọ̀rọ̀ rẹ fẹ́ dàbí ọ̀rọ̀ àlejò lówó ni owó ní àlejò ni tó ò bá ti lò ó kó ti fi jó nǹkan tó dáa nígbà tó bá wá ó ṣe é ṣe kó má rí lò mọ́ àádẹ́sà lọ sọ́dọ̀ ẹlòmíì tó nílò rẹ̀ dáradára tó sì lò dáadáa àkókò ní gbogbo nǹkan o ìwọ ọ̀rẹ́ mi tètè pa kítí mọ́ra kó o ṣe tó bá yẹ kó o ṣe lákòókò má jẹ́ kí ọjọ́ lọ bá ọ tán tọ́jọ́ bá ẹ lọ mọ́kẹ́wà kíkà àbámọ̀bọ́nu àbámọ̀sì ni mi ò fẹ́ kó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ àbámọ̀ ò ní gbẹ̀yìn tirẹ o àbámọ̀ ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ tèmi náà ṣùgbọ́n tó bá yẹ ká ṣe lákòókò ẹja tètè tẹpamọ́ ká ṣe é bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ tí àwùjọ yóò fi lè máa yìnwá pé ìwọ náà ṣe wọ́n tó lè ṣe ibi ni wọ́n ṣẹ̀nu ń déédéé síbí sí ó tún dìgbà míì ọjọ́ rí.
1: Mo tún gbọ́rọ̀ àgbàdé o.
2: Ẹ jẹ́ tí ẹ gbọ́, ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀, ó pẹ́ títí, a ṣe lọ́jọ́ alẹ́.
3: Ẹ jẹ́ ká jọ sọ àsọyé pọ̀.
4: Káwùjọ wa ó má ba bàjẹ́.
5: Láwùjọ kò gbọdọ̀ bàjẹ́.

0: Ètò láwùjọ lẹ̀ ń tẹ́tí sí ní kan ní Glo 99.1 FM ìjà pẹ́ ti takúrẹ́. Abala bó ṣe ń lọ láwà ó sì kú bí ìṣẹ́jú kan sí méjì láti tẹ́tí sí ìwòye yín láti ojú òpó Facebook Akinyele Blessing wọn kíwà. Ẹ ṣeun àrọ̀wọ̀ yín lápá àti bẹ́ẹ̀. Ẹ̀yin náà lè máa darapọ̀ mọ́ wa lójú òpó Facebook yẹn kí ẹ gba Glo 99.1 FM Àkúrẹ́ ẹ gbàbẹ̀ wọlé. Ṣé ẹ sì máa lórí ọ̀fẹ́ àti wòran gbogbo ohun tí à ń ṣe. Yàrá ìgbóhùnsọ̀tẹ́gùn àti orí ọ̀fẹ́ láti fi ìròyìn ṣọwọ́ sí wa lọ́kan òjọ̀ kan nípa àwọn nǹkan tí à ń pẹ̀ kẹ́lò fún tòní. Bí a ti ń palẹ̀mọ́ láti lọ sí abala kókó ọ̀rọ̀ léyìí tí mo ti yan nígbà tí à ń ṣe ìṣíde ètò ilé-ẹ̀kan èmi àti olúwarẹ̀mílẹ́kun àti mẹ́nuba wípé kókó ọ̀rọ̀ tòní ẹyin tẹ́ wà lójú òpó Facebook ó ṣeé ṣe kí ẹ ti rí àwọn tí a fẹ́ pẹ̀ kẹ́lò ní abala kókó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bíbá èèyàn gbé oyún tí àwọn léde gẹ̀ẹ́sì ń pè ní sorogẹ́sì ojúwo ni àwọn èrò àwùjọ fi bó tilẹ̀ yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ mọ̀ pé ó ṣeé ṣe kí wọ́n bá obìnrin gbé oyún àmọ́ ó ń ṣẹlẹ̀ láwùjọ wa a wo kí ni ó ṣe a fojú òfin wo náà àti pé kí ni ìyàtọ̀ ló wà láàrin pé kí a ra ọmọ tàbí ta ọmọ àti bíbá èèyàn gbé oyún kí ni àwọn nǹkan tó yẹ kó wáyé kí irúfẹ́ àdéhùn àti àfẹnukò yìí kó tó lè wáyé a máa mẹ́nuba pẹ̀lú onímọ̀ ìlera tí ó mọ̀ ti fún tẹ̀dọ́ ohun tó ní ṣe pẹ̀lú bíbá èèyàn gbé oyún yìí a máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kíkún nípa ẹ̀ lónìí lórí ètò láwùjọ láìpẹ́ láì jìnà à ń retí àlejò wa láti darapọ̀ mọ́ wa kété tí wọ́n bá ti dé a tẹ́tí sí abọ́ ìròyìn láti ọ̀dọ̀ olùjábọ̀ ẹ̀yìn Aminat Adékúnlé lẹ́yìn ẹ̀ a wà tẹ̀wájú láti ní ìfọ̀rọ̀wérọ̀ nípa àwọn nǹkan tó sọ̀rọ̀ mọ́ bíbá èèyàn gbé oyún láwùjọ wa tí kò ní abala bó ṣe ń lọ bẹ́yẹn a ti ń tẹ̀wájú lọ sí abala kókó ọ̀rọ̀ láàárọ̀ tòní lórí ètò láwùjọ nìkan ni Glo 99.1 FM eléyìí ṣe pàtàkì àlejò wa ti dé sí yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ jẹ́ kí a dànù dúró lóní ráńpẹ́ láti lọ gbọ́ abọ́ ìròyìn látẹnu olùjábọ̀ wa tá bá ti wá padà dé a ó máa ṣe àfihàn àlejò wa àti àwọn ọ̀rọ̀ tó fi mọ́ àwọn àlàyé tó yẹ ká mọ̀ nípa bíbá èèyàn gbé oyún èyí jẹ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ kódà wọ́pọ̀ àwọn apá ibì kan tí àbá kí ń rí láwùjọ wa ìyẹn òní tá àbá kí ń rí tí ò bá wọ́pọ̀ tàbí tí ò bá sí nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ tá à ń ní lóòrèkóòrè ní àyíká wa èyí kìí ṣe wípé ká dágun lásì pé ó ń ṣẹlẹ̀ ó lè má jẹ́ pé ó ń ṣẹlẹ̀ láwọn apá ibì kan fún ìdí èyí ẹ jẹ́ àtẹ̀wájú láti lọ gbọ́ abọ́ ìròyìn yìí látẹnu olùjábọ̀ wa ètò láwùjọ ń tẹ̀síwájú nìkan ní Glo 99.1 FM.
1: Ṣé oyún fún àwọn tí ò lè bímọ ti ń di nǹkan tí àwọn ènìyàn ń sọ̀rọ̀ lé lórí tí èyí sì jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tí àwọn ẹlòmíín gbà láti ní ọmọ pàápàá jùlọ fún àwọn tó ń wá ọmọ. Ará ìlú kan sọ̀rọ̀ nípa ohun tó máa ń ṣokùnfà bíbá èèyàn gbé ọmọ.
2: Mo gbà pé nǹkan tí ò rújú rárá ni tá à ń pè ní sorogẹ́sì tó ń jẹ́ kábàánì gbé ọmọ. Nígbà tí ó dẹ́ máa ń sábà ṣẹlẹ̀ láàrin àwọn lọ́kọláya tó bá yẹ kí bóyá wọn lè gbé oyún fúnra wọn tí wọ́n á lè láǹfààní láti wá ẹni tó yẹ pé yóò bá wọn gbé oyún. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé nǹkan tó máa ń sábà fà ni pé bóyá àìtètè róyún ní nínú ìgbéyàwó tàbí àwọn ìṣòro míì tó jẹ pé ó lè dènà kí obìnrin má lè tètè gbé oyún tàbí kó yẹ kí bóyá tó bá gbé oyún tó yẹ kó máa láwọn ìpara kankan tó máa ṣẹlẹ̀ sí tó fi lè mú bóyá bí kí okun ẹ̀mí ẹ̀ má lè sọ pé bóyá wọn lè garanti ẹ̀ pé tó bá gbé oyún yìí kò lè wà 100% pé ó máa successful láti lè bí.
1: Ó tún sọ̀rọ̀ nípa àwọn ìpèníjà tó wà níbi gbé oyún fún ẹlòmíì.
2: So and then tá bá sọ pé ká dẹ̀ wo àwọn tá a lè pè ní bóyá bíi ìpèníjà tó yẹ pé ó wà ńbẹ àtàwọn bóyá bíi ìdààmú ọkàn ìdàrúdàbò kankan ó ní pé ẹni tó fẹ́ bá wọn gbé oyún yẹn ipò wo lo náà wà fun rara iyan eto ilera papa julo owo gigiri en ti o ba lowo lowo ngba mi won ile ise tori pe owo to po oni on fin se aden ngba mi oro ofin pe ka ko bo we ka jo ti bo bo we adehun ke ajo oro ajo so ma jo wa laarin won o ma nje awon ipinja kan to ko ma wa nbe pe ero emi o le bayin ko bo we adehun eleyo emi le ko bo eleyo and then ngba mi na o je ke boya awon isoro mi to su le sele ni boya bi ede ayede iyan laarin gbogbo awon ti won ba wa involve nibe so there pe boya iru awon kan bayi o le sokunfa iyan elomi le maye te ren to je ke boya abagbe and lara awon kan to je boya bi ipenija be ohun sun ni pe abojuto iyan fe n to wa fe ba won gbe oyun iyan na tu wa nbe to ye ko se pataki pass ma ye wo lori kore bo se wa si awon be o de se pataki ki awon ile iwosan and then awon ijoba nipa apa julo kan ri pe iru eto bayi won je ka awon eyan tun mo nipa e se dani leko soro nipa e daada awon ijo te ke won orobokun le joba lati pada bo si gboro se apolongo fa awon eyan lati da awon eyan leko nipa e ko ise arun ko de se nkan ti o da amo ko je n to je pe o fe opolopo abojuto ati opolopo ifokansin to kun daada
1: won ni o ye ki awon to ba fe ba yen gbe oyun gba itoju ati imoran latodo awon onimo isegun ki won si se ayewo to ye lati di awon isowo to le waye ku Aminat Adekunle lo nja ba iwo ifun Glo FM
3: Láwùjọ kò gbọdọ̀ bàjẹ́. Ohun tó kàn àti kókó ọ̀rọ̀ pẹ̀lú àwọn lámẹ̀tọ́.

0: wa dari ile adulawo yo se pade nile Egypt lori okowo. Bakona ini won ti fi awon omo ile Egypt bi meta satimole lori esun ijinigbe. Sita foro ile okere nile Sudan hin lo ti benu atelo ile America lori bi o ti pagidina ewe rina adari ile se ologun orilede ohun ese ti edara po mo wa iroyin na ri lekun rere iroyin je ko di mo pe awon adari ile adulawo ni won yo pade ni ile Egypt lojo eti fun ipade giga lori bi won ti mo pe kelu oro okowo pelu bi ilu Cairo ti ni reti lati le se ifese mule owo jare kakiri ile adulawo ibi ipade ohun ini won ti pe kelu bi ile Egypt yo ti mo se agbegun iduro rere nile adulawo otun wa ona lati wa atileyin lori bi won ti mo akude ati opin deba igboju agan pelu ile Ethiopia lori tani oni erekusu kan ni ile Ethiopia leyi ti o ti ri gege bi eyi ti ndu koko mo ipin ti re lori awon omi Nile pelu bi igbaradi ti nkorajo saaju eto dibo ti odun 2027 awon oloselu ti won lo kuro ninu egbe oselu kan lo sinu egbe oselu mi ati awon kan ti won kora won jo hin lo ti mu ki awon omo Nigeria ma bere laarin ara won nipa pe ife okan ta gan ni awon oloselu yi ti won se Adebowale Olase ni o lo kakiri o si muroyin wa je ka gbo abore latenu Aminat Adekunle
1: bi ipalemo eto idibo odun 2027 se ntesiwaju lilo lati nu egbe oselu kan si omiran ati sise atileyin fun awon oludije ni o tin fa ariwisi nipa ife etan ti awon oloselu nse awon omo Nigeria kan lo nkominu boya ife awon ara ilu lo nsokunfa igbese ati ipinu awon oloselu tabi apo ara won ni won dun lasiko to nfi iwoye re lede lori oro na oluwoye oro oselu Adekunle Adewumi so pe iwa imotare ni nikan ni o nsokunfa ipinu àwọn olóṣèlú láì kọbi ara sí ohun tí àwọn ènìyàn fẹ́.
2: Tabanika wo pé olóṣèlú kan fi ẹgbẹ́ òṣèlú kan lọ sílẹ̀ fún ìkejì èmi ò rí gẹ́gẹ́ bíi pé wọ́n fẹ́ lọ sin aráàlú pé ìtara àti sin aráàlú ló gbé wọn débẹ̀ àpò ara wọn ni wọ́n ń jà fún ojú kòkòrò wọn àti ìpòǹgbẹ tiwọn láti jẹ dupò òṣèlú èmi rí gẹ́gẹ́ bíi ohun tó fà èmi mọ̀ pé ojú kòkòrò tiwọn ló fà kì í ṣe pé bóyá wọ́n nífẹ̀ẹ́ àwọn aráàlú tó tó bẹ́ẹ̀ ìfẹ́ tí ológìní tí ó ní sí eku òun ni àwọn olóṣèlú yẹn tí wọ́n ní kí wọ́n máa tọkúṣọ́ láti ẹgbẹ́ òṣèlú kan sí kejì kì í ṣe torí pé wọ́n fẹ́ lọ sin aráàlú nítorí pé ohun tí wọ́n fẹ́ rí ní ipò yẹn òun gangan òun ni táwọn ń wá lọ síbi ipò náà kò ń ṣe ìfẹ́ aráàlú ni wọ́n ní débẹ̀ táwọn gangan fúnra wọn fẹ́ lọ jẹ àwọn fẹ́ lọ kọ́ àwọn ṣáàlè di gómìnà kán lè di ààrẹ ilé kán lè di ọmọlẹ́gbẹ̀mọ̀ aṣòfin kán lè di ọmọlẹ́gbẹ̀mọ̀ aṣojúṣòfin kí wọ́n lè di ọmọlẹ́gbẹ̀mọ̀ aṣòfin ìpínlẹ̀ òun ni so ìṣe ìfẹ́ aráàlú ni wọ́n ń bá lọ kí àwọn fúnra wọn lè lọ jà fún àpò ara wọn òun ló jẹ́ kán máa tọkúsọ́ láti ẹgbẹ́ òṣèlú kan sí kejì ẹlòmíì wọ́n á ní wàhálà wà nínú ẹgbẹ́ òṣèlú wọn làwọn ṣe ń tọkúsọ́ kúrò lẹ́gbẹ́ òṣèlú náà lọ sí ẹgbẹ́ òṣèlú kejì ìgbà tí wàhálà ò sí nínú ẹgbẹ́ òṣèlú wọn ṣé wọn máa jẹ ìgbádùn ẹ òkè ìgbà tí wàhálà wá dé nsìn wọn sá lọ dẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan kò kì í sí wàhálà náà ńbẹ tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń parọ́ pé wàhálà ló jẹ́ káwọn sá lọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í sí wàhálà nínú ẹgbẹ́ òṣèlú wọn míì tí wọ́n fi ń sá kúrò ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ sí ibòmíì so kì í ṣe fẹnu aráàlú o ìfẹ́nu tiwọn ni.
1: Àwọn wà sáwọn ọmọ Nàìjíríà láti máa bèèrè fún iṣẹ́ ìrìjú àwọn olóṣèlú àti àlàyé nípa ìpinnu tí wọ́n ṣe. Bákan náà ni ó ké sí àwọn ará ìlú láti dìbò yan ẹni tí ọkàn wọn bá ń fẹ́ lásìkò ìdìbò.
2: Ó dìgbà tá a fúnra wa máa ń béèrè ìbéèrè lọ́wọ́ wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú àmẹ́tọ́ wa pé àwa la dìbò yan wọn sípò. A gbọ́dọ̀ máa tẹnu mọ́ kínní fáwọn aráàlú pé àwa aráàlú gọgọgọ la ní agbára. Wọ́n ní democracy pé ìṣèjọba àwa ara wa fún àwa ara wa ni. Government of the people by the people. So pé àwọn èèyàn torí nọmba wa ni wọn gbẹkẹlé iye bá a ṣe pọ tó ni wọn gbẹkẹlé tó ń kaluku fi ń bẹbẹ pé ká dìbò fáwọn àwa ti dìbò fún wọn tán sìn a gbọdọ máa béèrè ọrọ lórí.
0: Seun Aminat Adekunle omoye si ipo are legbe oselo African Action Congress omoye lesowo re lo tin tenumo pe are Bola Tinubu ina ni se are ti o si se itoju ni ile France ni lolo yi pelu esun pe ni se ni lese are kan mama lati mo da okan omo Nigeria riboribo nipa ilera re ati bi o ti ni akitiyan lati le mo se ise riju re ni bi kibi ti o ba wa sowore na ni fe yi ba awon akoroyin soro lori ohun ti o so pe ni se ni ohun ti ri eri mo Germany show nipa ilera are Bola Tinubu sugbon ti ko se alaye lekun rere nipa irufe aisan tin se are ohun gan ile ejo kan ni ilu Rome ni orile de Egypt ni royin so pe o ti ni ki won fi awon mo ile Egypt meta si ati mole lori esun ijinigbe ni ti enikan to je olusewadi ile Italy si ewon odun mewa nigbati won si da afransi kerin lare lori esun ipaniyan idajo yi na ni o se eyi ti o je gbogi julo ninu bi awon eyan ni ile ohun ti wa idaju dodo fun eni ti won ji gbe ohun ti won si tun gbe mi lenu re toruko re je Guilio Regini eni ti o je agbe fobagba ni ilu Roma Francesco Lovio lo faramo idajo yi to si tun tenumo pe won ti ri idajo ododo se ifese mule re bo tile je pe ko si igbore eniye laarin awon ajo eleto abo ile Egypt lasiko igba ti won se iwadi oro yi bo ti le je pe won se igbejo awon eni afeso kan na lai je pe won be nile ejo iroyin agbaye lesin tete si lati kan ni glow 99.1 fm ijapo state akure baba pada de lamote se waju e mo yi kuro an pada bo ashe kabo pada si ara royin ni kon ni glow 99.1 fm ijapo state akure ni bayi iroyin on inte so waju Minister fun ilokere nile Sudan Muhyiddin Ibrahim lo ti benu atelu ile America fun kikuna lati fun are orilede Sudan Fatah Burhan ni iwe irin lati le kupa nibi ipade giga ti ajoso kan agba ile ito waye nile America nigba ti o si tun pe fun fifi opin si atileyin ile okere ninu ogun abele leyi tin sele ni orilede ohun iroyin je kudimo pe ile America na ni ko fun are ile Sudan ni iwe irina lati le kopa nibi ipade giga ti ajoso kan agbaye ohun ati pelu pe ile America ini o ti gbese de iwe irina ohun latari aigbore niye lori abadofin mimu opin si ogun tin be laarin ile ise ologun ile Sudan ati awon iko afara jologun ni bayi ninu iroyin are idaraya agbabolu teleri nile Portugal Luis Vigo ni o ti fi iwoye re han lori bi o ti sese ki Cristiano Ronaldo ki o feyinti ninu bolu alafesegba iroyin je kodimo pe awon eyan hina ni won tin fugun mo Ronaldo lati le juwole ninu agbabolu fun orilede leyin igba ti Lionel Messi ti kede ifeyinti re latari bi ile

0: wọlé tọ ni fàfà la ń jìfà ìkànnì glo 99.1 fm tún kóre dàálẹ̀ ẹ̀yìn onílé iṣẹ́ olókoòwò oníṣẹ́ ọwọ́ ẹlẹgbẹjẹgbẹ àtọlọ́dọ ni pátá kí lẹ̀ ń tà níbo lẹ wà tẹ́tí ń tà ilé ọdún tún ti wọlé ẹ jẹ́ ká bá yín fọrẹ̀rẹ̀ ọjà yín lórí ètò ojú ọjà níkànnì glo 99.1 fm ìjàpọ̀ estate àkúrẹ́ tó jálé jákorílẹ̀ dòdò wá sọ nípa ọjà tó ń tà ibi tẹ́ wà tẹ́tí ń tà lórí ètò ojú ọjà lówó dákọ̀ mu gbogbo aago 12 àbọ̀ ọ̀sán sí aago kan 12:30 p.m. to 1 p.m. ní gbogbo ọjọ́ ajé Monday sọ́jọ́ Eti Friday ẹ ó lu àǹfààní yìí láti sọ nípa ọjà tẹ́ ń tà àtàwọn tẹ́ ní fáwọn oníbàárà yín nílé ọdún kájé wọ̀ gbá ní kẹ̀tíkẹ̀tí tẹ́ bá fẹ́ ká wá bá yín níbi tẹ́ wà láti gbó yín sílẹ̀ ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0703-022-3281 tàbí 0703-212-0921 ẹ tún lè pè sórí 0704-375-4793 wọ́n jẹ́ àǹfààní ètò ojú ọjà kájó bùgbà rẹ̀ jẹ́
1: Vacancy. Please listen to this public service announcement. This is to inform the general public that Glow 99.1 FM Ijapwa State Akure is hiring for two key positions. First, marketing executive with radio advertising experience who has strong client relationship, persuasive proposals, and consistent sales follow-up. Applicants must have substantial radio marketing or radio advertising sales experience. To apply, send your CV or a short note outlining your relevant experience and achievement to this email address, chairman@glowfmradio.com, by stating the role you're applying for in your subject line or message. Second role, production and live studio manager. Applicant should be able to lead program production and live studio operations, coordinate presenters and producers, maintain broadcast quality, manage schedules and recordings with proven hands-on radio production experience. To apply, send your CV or a short note outlining your relevant experience and achievement to this email, chairman@glowfmradio.com.
2: You are listening to Glow 99.1 FM. Refreshing.
0: Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbin òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsínní pẹ̀lú léyìí tí ń kórajọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ ti wá o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ Glow 99.1 FM Àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.
3: Ẹni tí ó màdúrà gbà òun ni alágbára.
4: Èyí ni ìjọ Christ Apostolic Church ilé àṣeyọrí. Fi ń pe gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ Ọlọ́run ní ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ nílùú Àkúrẹ́ ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 3:00 títí di aago 4:00 ọ̀sán lórí ètò àṣeyọrí ni tèmi pẹ̀lú Wòlíì J.A. Fàlàyé bàbá àṣeyọrí. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìsìn ọ̀sẹ̀ṣẹ̀ wa. Ẹ̀kọ́ Bíbélì ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday láti aago 5:00 ìrọ̀lẹ́ títí di aago 7:00 alẹ́. Ìpàdé pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ní ọjọ́ Àlàmísì Thursday láago 5:00 ìrọ̀lẹ́ títí di aago 7:00 alẹ́ ní Second Gate Ìjọ Mímọ́ CAC ilé àṣeyọrí. Ẹ tún lè darapọ̀ mọ́ wa ní ọjọ́rú Wednesday láago 9:00 òwúrọ̀ títí di aago 12:00 ní orí òkè àṣeyọrí èyí tó kalẹ̀ sí Edu Village Quarry Stonework ní òpópónà Ṣàṣà. Jésù ni Olúwa.

0: méjì lètò yìí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn.
0: Ìpele ìkejì la ó ti máa kọlu agodo ìfẹ́.
1: Gbàyà fọkọ
0: gbọkọ fàyà.
1: That is máa
0: ṣe é pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
1: Fún ìbéèrè ẹ pè wá sí
0: 08035632282.
1: Today's own with Ọlálójú.
2: Ẹ máa bọ̀.
3: Ìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ìtìyàn ó tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráélì kúrò nínú ìgbèkùn nílé àjòjì. Ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kún fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kìlómítà 2 Agamo Road Ìta Ògbólú nípínlẹ̀ Òǹdó ní gbogbo ọjọ́ Wednesday láago 5:00 sí 6:00 ìrọ̀lẹ́. Ẹni Ọlọ́run pé ló yàn ẹni tó yàn ló ṣe lógo ẹ pàdé Pastor Ọ̀ladípọ̀ Bankole níbi wọn yóò ṣe máa fi ògi di ọ̀rọ̀ Ọlọ́run láìlábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wà. Ọjọ́ Wednesday ni o 5:30-6 p.m. Fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí 0805-423-4466. Ọ̀rọ̀ Olúwa dúró títí láì. Ọ̀rọ̀ yìí sì ni ìyìn rere tí à ń wàásù fún gbogbo ènìyàn. Ẹ̀rí rẹ̀ dájú nípa ìtúsílẹ̀ àtòkè wá.

Ohun ojúrílẹ̀ tó amúlùdún agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ni Glow 99.1 FM lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò, kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ jẹ́ a jọ máa

0: bẹ́ẹ̀ ni lórúkọ ọlọ́run ọmọ ogun náà láfin kígbẹ́ káàbọ̀ sórí ètò àìtò yín àṣeyọrí ní tèmi lórí ìkànnì alálùbáríkà yìí glow 99.15 tí àtakùn mọ́lẹ̀ sádùgbé ìjàpọ̀ nílùú àkúrẹ́ ìjọ wà ní second gate ní ìjọ mímọ́ tí ẹ bá ti dé second gate ní ìjọ mímọ́ ẹnikẹ́ni tí ẹ bá ti rí ń bẹ̀ níbi transformer yẹn sọ fún wọn pé ń lọ sí cac ilé àṣeyọrí tí bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa lórí òkè wa orí òkè wa wà ní pópónà ṣáṣá ìyẹn ní edu village ní kwari ní stonework ń bẹ gangan ni orí òkè wa wà àbẹ́bọ́ wa ti wà ń kalẹ̀ láti fi ọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá lady evangelist asiya lady evangelist fọláṣadé òye ní àti bàbá wa nú olúwa prophet ja falaye wọn ti wà nú yàrá gbára bàbá ẹ káàbọ̀ sórí ètò.
1: Lórúkọ Olúwa yóò dára fún gbogbo wa.
2: Amen.
1: Ọkàn wa yóò balẹ̀.
2: Amen.
1: Mọ́lẹ̀ yín ò ní dókùkù.
2: Amen.
1: Ayé ò ní ṣe ẹyin pa.
2: Amen.
1: Ẹ ò ní fẹnu kọ o.
2: Amen.
1: Ẹ sì ní tẹnu gbóbi ọwọ́.
2: Amen.
1: Ogun ńlá ni forúkọ rẹ̀.
2: Hallelujah.
1: Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé àti níbi.
3: Greetings to all as listeners wherever you are.
1: Bí Ọlọ́run ti bẹ ti agbára rẹ̀.
3: As the Lord liveth and his soul liveth.
1: A ó borí délé.
3: We shall get home.
1: Olúwa mú wa délé o.
3: And the Lord shall take us home.
1: Yóò sì dára fún wa.
3: And he shall be well with us.
1: Ṣadé.

0: méjì lẹ̀tọ̀ yìí yóò máa pín sí. Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn. Ìpele ìkejì la ó ti máa kán lu agbódo ìfẹ́. Gbà ya fọkàn gbọ̀kàn fàyà. That is
1: match making.
0: Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí. Fún ìbéèrè ẹ pè wá sí 08035632 Today's own with Ọlálójú. Ẹ máa bọ̀.
2: Ìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ìtìyàn ó tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráélì kúrò nínú ìgbèkùn nílé àjòjì. Ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kún fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kìlómítà 2 Agamo Road Ìta Ògbólú nípínlẹ̀ Òǹdó ní gbogbo ọjọ́ Wednesday láago 5:00 sí 6:00 ìrọ̀lẹ́. Ẹni Ọlọ́run pé ló yàn ẹni tó yàn ló ṣe lógo ẹ pàdé Pastor Oladipo Bankole níbi wọn yóò ṣe máa fi ògidì di ọ̀rọ̀ Ọlọ́run láìlábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wà. Ọjọ́ Wednesday ni o 5:30-6 p.m. Fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí 08054234466. Ọ̀rọ̀ Olúwa dúró títí láì ọ̀rọ̀ yìí sì ni ìyìn rere tí à ń wàásù fún gbogbo ènìyàn. Ẹ̀rí rẹ̀ dájú nípa ìtúsílẹ̀ àtòkè wá.

0: Dáfídì wípé dáàyà ti tu sínú mi Olúwa. Ìdí nìyí tí ìjọ CAC Man of Life ti a túmọ̀ sí ohun Olúwa tó wà ní Yẹ̀gẹ̀dẹ̀ Igoba Alongado Road Àkúrẹ́ fi gbé ìtùkẹ́ ìtùkẹ́ kalẹ̀ níkànnì Glow 99.1 FM lọ́jọ́jọ́rú Wednesday láago méjì àbọ̀ sí mẹ́jọ alẹ́ níbi tí Prophet ti bá mi ṣayé JP tí yóò ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ gbogbo ènìyàn tí ìtúsílẹ̀ ìdáǹdè ohun ìgbàlà ọ̀fẹ́ ó máa torí afẹ́fẹ́ wọnú ayé oníkojípo tó bá gbọ́ àgbẹ̀tọ̀ náà ìjẹ́ ìwò wábi tí ó ti bójú Olúwa pàdé láì kúrò nínú ìyẹ̀wù rẹ̀ má dàgúlá yí rédíò rẹ̀ sí Glow 99.1 FM lọ́jọ́jọ́rú láago méjì àbọ̀ alẹ́ nítorí pé ìtúsílẹ̀ ohun ìdáǹdè àtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run pọ́nbélé fún àwọn tó ń pòǹgbẹ fún ìgbàlà náà ò ní gbẹ̀yìn má gbàgbé o every Wednesday 7:30 to 8 p.m. ohun lètò ọkàn tuntun ní Glow 99.1 FM pẹ̀lú Prophet tí Bámiṣayé JP tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ CAC Man of Life fún ẹ̀bẹ̀ àdúrà àti ìgbaniníyànjú wòlíì 08103119066 Jésù Olúwa kò yí padà.
1: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
2: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
1: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Church K.
2: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí ó yàn láàyò.
3: A ó tún fi àwọn orin ìfẹ́
2: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
4: Ojo ìfẹ́ kún máa lò ẹ̀. Bínú ìfẹ́ jó mi ò kò yá.
5: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
1: Ní kẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Church tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Church K.
2: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàgbó Estate Àkúrẹ́.
6: Ìfẹ́ làkọjá òfin o.
2: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wa.

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí. Ìdí nìyí tí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lè tò yí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ń bẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

0: The path of righteousness. Ọ̀nà ìwà mímọ́ ètò kan ètò kan tí ẹ̀mí mímọ́ gba ọwọ́ ilé iṣẹ́ ìránṣẹ́ Christ Fountain of Prayer Ministries. Tolú ilé iṣẹ́ ìránṣẹ́ wọn wà ní ọ̀bá ilé gbé kalẹ̀ yóò máa mi orí atẹ́gùn títí. Tẹ̀mí Ọlọ́run yóò sì máa fọhùn sán bí àrá ní gbogbo ọjọ́ ìṣẹ́gun. Every Tuesday, aago mẹ́rin sí mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́, lọ́lọ́run yóò máa gbẹnu bàbá wa nínú Olúwa. Pastor Olúwalana Stevens sọ̀rọ̀ ìmọ̀ Ọlọ́run òun àṣẹ jáde. Ìkànnì ológo dídán Glow 99.1 FM. Ìjàpọ̀ àkúrẹ́ ni Ọlọ́run yóò ti máa gbẹnu òjíṣẹ́ rẹ̀ kéde ìyìn rere. Òun ìtúsílẹ̀ ọ̀hún fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ pé 0803-397-9787. 0803-397-9787. Ẹ má ṣàlàyé gbọ́ o nítorí dídí Olúwa ó ti sún métílé.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ rẹ̀ nínú ayé wa. Ọlọ́run tún ti ṣọ́ wa láti ọ̀sẹ̀ tó kọjá títí di àkókò yìí. A ti wà lórí ètò ọ̀nà ìwà mímọ́ Glow 99.1 FM. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bí Ọlọ́run ti ń lo àkókò yìí láti tan ìmọ́lẹ̀ sí ọkàn àwa onígbàgbọ́. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, má gbàgbé o pé Bíbélì sọ pé a kó àwọn nǹkan yìí sílẹ̀ nítorí àwa tí gbẹ̀yìn ayé dé bá. Nítòótọ́ gbẹ̀yìn ayé la wà. Ṣùgbọ́n Ọlọ́run ń lo bàbá wa fún wa lákòókò yìí láti tan ìmọ́lẹ̀ sí àwọn ìbéèrè ọkàn wa. Àwọn tá a lérò pé ṣó sì lè rí bẹ́ẹ̀ ṣá, tí a sì lè ríru àwọn kinní nínú ìgbàgbọ́, òun ni Ọlọ́run ń lò wọ́n fún láti tan ìmọ́lẹ̀ sí, láti jẹ́ kó yé wa pé bí ẹni tó ní ìjọba náà, bí ó ti béèrè, bí ó ti fẹ́ gangan, bó ti yẹ ká ṣe ṣe. Ẹ̀yin ara ilé, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Èmi ọmọ yín olólùfẹ́ yín Adénìkẹ́ ti wà ní orí ètò lónìí. Mo tún láǹfààní láti gbé bàbá wa náà wá sórí ètò. Bàbá wa, ẹ káàbọ̀ sórí ètò lónìí.
2: Ẹ ṣe olótú.
1: Ẹ bá wa sọ orúkọ yín, ẹ̀rọ ìléwọ́ yín, àtorúkọ ìjọ yín fún àwọn ara ilé, nítorí àwọn tó ṣẹ̀ láǹfààní láti darapọ̀ mọ́ wa ní orí ètò yìí tí wọn láǹfààní láti gbọ́ wa tẹ́lẹ̀.
2: Orúkọ mi ni Pastor Olúwalana Stephen. Olúlé ìjọ wa wà ní ọ̀bà ilé sómi àwọn ẹ̀ka káàkiri, ṣùgbọ́n olúlé ìjọ yẹn ọ̀bà ilé ló wà presently by the grace of God. Ẹ̀rọ ìléwọ́ mi ni 0800 333 97 97 97 97 87 87.
1: Tẹ bá wo ẹ̀rọ ìléwọ́ wọn, ìyẹn kinní kan wà nù nọ́mbà yẹn, àṣepé náà ń pè 777. Ó wà ń bẹ́ Ọlọ́run náà dẹ̀ ti ṣetán láti ṣohun gbogbo tí ń ṣe tiwa láṣepé nípasẹ̀ wọn nínú ọ̀rọ̀ tá a gbọ́ lónìí. Ẹ̀yin ara ilé, ẹ káàbọ̀, ẹ wá nǹkan fìdílé. Lẹ́ẹ̀kan sí bàbá wa, kí ni Ọlọ́run ní fún yín láti fún àwọn ará ilé lónìí?
2: Ẹ ṣe lẹ́ẹ̀kan sí olótú. Ẹ̀yin ará ilé, ẹ kúlé o. A tún ti dé bí ìṣe wa gẹ́gẹ́ bí Ọlọ́run ti fi ohùn fún wa. A sì dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé òun ni Ọlọ́run, lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíì.
1: Bẹ́ẹ̀ni.
2: Ajúbà rẹ̀ ò kábíyèsí.
1: Olúwaṣẹ́.
2: Olúwagbọ́pẹ́ wa.
1: Àmì.
2: Ayin logo lọpọlọpọ nítorí pé ẹ fi àkókò lẹ̀ fún àwọn èèyàn láti gbọ́ ọ̀rọ̀ yìí. A dúpẹ́ fún gbogbo àwọn tí ò ń lò káàkiri láti gbé ọ̀rọ̀ irúfẹ́ báyìí síta. Èyí tí a ó gbọ́ lónìí, Olúwa, agbára rẹ kò tì lẹ́yìn.
1: Àmì.
2: Gbogbo àwa tá à ń tukọ̀ yìí lórúkọ Jésù, bí a ṣe ń sọ ọ̀rọ̀ náà, máa kó dènà wa níkẹyìn o.
1: Àmì.
2: Lórí ayé wa, lórí ayé ẹ̀yin olùgbọ́, Olúwa ṣera rẹ lógo.
3: Àmì.
2: Ògo ni fọlọ́run lókè ọ̀run.
1: Alleluia.
2: Ẹ̀mí mímọ́ gbà kóso.
1: Àmì.
2: Jésù Olúwa wa.
1: Àmì.
2: Lẹ́ẹ̀kan sí ẹ̀yin ará ilé, ẹ kúlé o. A tún dìde o gẹ́gẹ́ bí ìṣe wa. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, onírúurú ní ìgbà ìkẹyìn, òun ni a sọ̀rọ̀ lé lórí. Èyí tí Jésù ti ká ara rẹ̀, olórí ìjọ, èyí tó ti bá wa sọ. Nínú ìwé Matthew, orí 24, ló ti sọ nígbà táwọn ọmọ yẹn béèrè lọ́wọ́ ẹ̀. Ó jẹ́ ká mọ̀ pé ní ìgbà ìkẹyìn tá a wà yìí, torí ìgbà ìkẹyìn la wà yìí, pé onírúurú ìránṣẹ́, onírúurú wòlíì, onírúurú ìjọ ni yóò jáde síta. o wa ya mi lenu ngba ti opolopo wa so pe aki lo nsele gan iru awon iranse wo re iru ijo wo re e ko ti e so nigbagbo mo onigbagbo wa on ko kire ni o te ba wo iwe awon ba e nigba ti Jezebel nigba yen to soro ti o mu ki Elijah masa Elijah ni ah oluwa emi nikan ni oluwa ni no ki se wo nikan leyin re mo se ni about 7000 to 700 7000 ton fe kun okun le fun ba tabi ton ti je lori tabili re be na lu se ri loni o mo gbadura fun loruko Jesu olooto wa ba pade
3: amen
2: mo tun gbadura le kan si wo fun ara e gan wa wa otito
3: amen
2: tori pe opolopo na wo otito ni tarani a opolopo nwa kakakiri o na lu fi da pe awon le ton tubo npo si sugbe ma ja gbagbe le kan si Jesu lo ti so pe le ton ma po o lo ma po onirunru ni e je ka wo bibeli ninu iwe titu ori kini ese keson titi de ese 11
4: ti on di oro otito mu sisin eyi tin se gege bi eko ki ohun ki o le ma gbani niyanju ninu eko ti o ye koro
2: e se awon to ba je awon to fe sise fọlọrun yen o awon to fe gboye digin to fe gboye bishop don so won be yen o sugbon je akasi waju si
4: ki o si le ma da awon asoro odi lebi nitori pe opolopo awon alagidi awon asoro asan ati awon eleton ni nbe papa awon ti ikola awon eni ti a ko le sai pa lenu mo awon eni ti npa odidi agbo ilerun ti won ko ni ni ohun ti ko ye nitori ere aito
2: abere nitori ere aito be no no de po kakakiri loni mo tenumo o eni to ni ijo ti ka ara re na lo ti so pe bo se ma ri niyan o o wa ku sowo re o ku sowo mi o ku pe ki olori dori e mo so lose ko ja pe awo oro ti Jesu so to ni e kiye sara yen sugbon o ti ma jose to nbo e ma binu si mi mo ife ki a mo awon kankan ti o se pataki lopolopo to nsele loni ti aba woye ari pe onirunru iranse lo wa onirunru pastor janti re onirunru woli kakakire sugbon Jesu je ka mo wi pe bo se ma ri niyan yen mo fe ka mo so awon to so pe bawo lo se ri be bawo a je pe won mo we mimo ni won mo ti we mimo so mo ran ti idanwo kan ti mo se ni pele kan won bere yen lo wa pe ki why to fi ri be loni mo ni ah ba to fi ni ri be se Jesu a soro oni wa si mu se ni o ti ropin lati bere na lo ti so pe ipe yen ojo bo se ba ri niyan dandan ni ko si ri be o wa ku sowo emi ati re ka mo n ta n se sari bibeli so pe awon omo ona na bi won le je ope won ni si oluwa ran wa lo loruko Jesu
3: amen
2: eh onirunru iranse olohun lo wa yen gan mo fe so le lori orisisi lo wa ikini awon iranse olohun ta pe ni categories of ministers of God ikini awon iranse ti a pe to si rin ni ilana ipe na ton woye pe Jesu le de at any time to si gbadua ni gbogbo gba pe won ni da debe o won ma ko awon eyan na debe awon ti Jesu pe ni Matthew ori 28 ese 18 titi de 20
4: Jesu wa o si so fun won wi pe gbogbo agbara ni orun ati ni aye
2: gbogbo agbara ni orun ati ni aye
4: ni a fi fun mi nitori na e lo e ma ko orilende gbogbo ki e si ma ba mi si won ni oruko baba ati ni ti omo ati ni ti emi mimo ki e ma ko won lati ma kiyesi ohun gbogbo ohun kohun ti mo pa ni ase fun yin e si kiyesi emi wa pelu yin ni igba gbogbo titi o fi de opin aye
2: emi wa pelu yin nigba awon to pe niyan awon omo eyin awon ti won pe tan do lori eko awon to mo ti won se awon to mo wi pe aye loja orun ile awon to mo wi pe won ma jin lojo kan awon to duro dede niyan awon ti olorun foju si lara niyan awon to ye ki awon to ba ni iran orun na ma sa tele niyan ṣugbọn se ni laanu ko ri be loni ko ri be awon ton satele awon eyan gan se mo how are they on ta won na n wa kiri o na fi sa elomi agba lato didi loyinbo agbe fly wa to didi loyinbo tori nkan ti ara lasan te ba wa n ba so nipa ti emi a ni ko ye ohun ko ye ohun kilo wa se lato didi loyinbo a tori pe ohun ri yan kan le online ohun ti n follow e lo n se wa a kan ma ya mi lenu pe kilo n se o kilo n se wa gan ṣugbọn ma tun ronu pe Jesu ti so be oni sina lorugo Jesu
4: amen
2: awon ipa keji awon ti olorun pe ni tooto olorun pe won ṣugbọn won ro pe olorun ti slow ju won ti gba

0: ẹ̀ka wo Rome orí 16 ẹsẹ̀ 17 ti dé 18.
1: Ara èmi ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ó ń ṣe ìyapa.
0: Abẹ́ẹ̀rí bí apostoli ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀bẹ̀ ni o, ara mò ń bẹ̀ yín, mò ń bẹ́ torí pé ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ló fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀, ẹ tẹ̀síwájú.
1: Àti àwọn tí ó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́, ẹ sì kúrò ní ìṣọ́ wọn.
0: Ẹ kúrò ní ìṣọ́ wọn.
1: Nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sin Jésù Kristì Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn, ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń pa àwọn òpè ní ọkàndà. Nítorí ìgbọ́ràn yín. Praise the Lord.
0: Ẹkẹ́ hallelujah.
2: Hallelujah.
0: Ẹka Philippi oríkẹta 17-19. Philippi oríkẹta. Yes.
1: Ara, ẹ jùmọ̀ ṣe àfarawé mi. Ẹ sì ṣe àkíyèsí àwọn tí ó ń rìn bẹ́ẹ̀, àní bí ẹ ti ní ìwà fún àpẹẹrẹ, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni ó ń rìn nípasẹ̀ àwọn ẹni tí mo ti wí fún yín ní ìgbàkúùgbà.
0: Kìlọ̀ fún wọn ni.
1: Àní tí mo sì sọkún bí mo ti ń wí fún yín ní ìsinsìnyí pé ọ̀tá àgbélébùú Kristì ni wọ́n, ìgbẹ̀yìn ẹni tí ń ṣe ìparun, ikùn ẹni tí ń ṣe Ọlọ́run wọn, àti ògo ẹni tí ó wà nínú ìtìjú wọn, àwọn ẹni tí ó tọ́jú ohun ayé.
0: Abẹ́ẹ̀rí.
1: Nítorí ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run.
0: Iṣẹ́ ikùn wọn ni wọ́n ń ṣe. Iṣẹ́ ikùn, kí ni mo pè é?
2: Iṣẹ́ ikùn.
0: Iṣẹ́ ikùn ni wọ́n ń ṣe, ohun ti ayé yìí, oh not mind. You see, ó pè wọ́n lóòótọ́, ṣùgbọ́n kò lórí ìpè torí kìràkìtà. A ó lélẹ̀ yìí, a ó nítọ̀ hún. Ẹni tí ń fò lókè, mí náà fẹ́ fò lókè tipátipá. Ayàbàrá abẹ̀ sí ṣe oríṣiríṣi ètò. A lọ program kan. Mo wá bá mínísítà kan pàdé, ọ̀dọ́mọdé ni. Ó dùn mí. Nígbà tá a jọ ń sọ̀rọ̀, ló wá ní látàrí ọ̀rọ̀ tá à ń sọ ni o, Láńdádì. Wòlíì lòun o. Mo ní that's good. Olóhun dẹ̀ máa ń ṣètò. Ó ní tá a bá ṣe, kò ní sí ìta fẹ́ jẹ. Mo ní tún sọ. Ló lè wá sí irú program báyìí, níbi tí àdúrà ti ń kú bí òjò báyìí. In fact, ibi tá a wọ̀ sí gan sef mọ, èèyàn kan sèǹdì owó sí, owó ètò náà dẹ̀ ni. Ó ń dáde èèyàn kan sèǹdì owó sí 20,000. Ìgbà tí mo bá sọ dáadáa, olóhun ò ní ṣe mọ́. Ó lọ lòun ṣe tóun fi kọ́lé. Olóhun ń lò. Ìgbà ló wá sọ pé in fact sí àgán yàtọ̀ sí prophet. Mo ní that's good. Ó mà ṣe o. Nígbà tá a bá ti fẹ́ jẹjẹkújẹ la máa ríran kíran. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Látàrí èyí náà ni corruption fi pọ̀ káàkiri. Nígbà tí corruption bẹ̀ nu lé ìgbàgbọ́, báwo ni ò ṣe ní dé society. Wọ́n dẹ̀ ń parú ẹ̀ tán, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pọlọpọ dé tísí ni, nítorí pé kí là á jẹ. Àwọn míì wọ́n pera wọn ni. Ẹni lọ sẹ́mínárì. Ẹni ọ̀wọ́ bí Nàìjíríà ṣe rí. Ṣé ó tùbà tó tùṣẹ́ ni? Àti jẹ àti mu. Kò síṣẹ́. Ó wà bí tí mo dúró sílẹ̀ nǹkan tí mo ti ń dúró dé àwọn èèyàn mi, mo rá wọn fi wàṣà yé wọn jáde. Mo wòye bọ́n ṣe troop out. Àwọn kọ́pà gan padà lọ kọ́ṣẹ́. Kéèyàn lọ, kéèyàn kàwé kó gboyè tán kọ́ṣẹ́ pé lọ máa kọ́ bọ́n ṣe ń ṣe bàtà. Lọ máa kọ́ kiní ọ̀sán like that. Ṣé bó ṣe rí ngbà yẹn nìyẹn? Ó mà ṣe o. Mo wá ráwọn fi wàṣà pé kí ni future àwọn èèyàn yìí Olúwa. Ràn wá lọ́wọ́. Ó lọ̀pọ̀lọpọ̀ rúrò náà wọ́n wò pé ọ̀nà ìjẹlélé kẹ́ gba sẹmínárì lọ. Ẹlòmíì tiẹ̀ lọ sẹmínárì tó bá jẹ́ àti lè ṣe one thing or the other. Ó gbéjọ kalẹ̀ náà nìyẹn. Báwo la ṣe ní lórí rúru? Báwo la ṣe ẹlòmíì náà bákan náà. Tán bá lè discipline báyìí kò lè dúró lábẹ́ discipline. That's insubordination. Ẹlòmíì náà tún nìyẹn. Wọ́n yà bàrá. Òun náà máa gbé aago lọ sílé àáfàá kan máa bá wọn ṣètò sí. Gbé aago lọ sílé babaláwo kan máa bá wọn ṣètò sí. A máa wà á tún babaláwo mi gbà mí. Gbẹ́nu dákẹ́ báwọn èèyàn ń ṣe kú ń bí ni. Ó mà ṣe o.

0: ó dànà án. Okay. Báwo ló ṣe ń lọ mbẹ́? Yẹ́yìn gan fìlẹ̀. Ẹ̀yin gan ti mọ̀ pé tí aago márùn-ún bá ti ń lò ló ń rọ́kò lá. Náà ni ètò yìí, ètò yín, ètò wa, ètò sọkútù ọ̀wọ̀ nìkan ní alálùbáríkà. Ìkànnì Glow 99.1 FM náà ni yóò máa bá fẹ́fẹ́ dọ́rẹ̀. Àbí nà. Ó ní kí n tú sí yín lára, kí là ń tú sí yín lára. Àní kí n tú dé Mọ́lá Fèmọ̀, kò pé yín débẹ̀, yẹn náà lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn. Okay now, easy. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ló jẹ́ pé ẹ máa gbádùn ètò yìí lọ́jọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Báwo ló ṣe ń dún lọ́dọ̀ yín bẹ́ẹ̀? Ṣé ẹ̀yin gan fìlẹ̀? Ìbá ṣe tẹnu ṣe máa rẹ̀. Olú ọmọ káfọ̀sà, Mr. Diamond, Tony Ryder, ọ̀gá tíá. Àfúkàrè gbogbo ṣòkòtì orí yín bẹ̀ dúró rè. Ìbá Mr. Tayo Gibá, gbogbo tomati lápá abẹ. Ẹ ṣe gan ni o. Bó ṣe kúrò lọ́dọ̀ náà ni mò ń bọ̀ lórí ètò báyìí. Àwọn gan ti yí gbogbo rédíò eléyìí gan ló wà ní ọtọ́mà. Gbogbo mọ́tò tó wà ń bẹ̀ pátápátá wọ́n ní gbogbo ẹ̀yàn ọmọọṣẹ́ wọn. Ẹ lọ bá wọn to gbogbo rédíò. Ọ̀gá ẹyọ kan náà lẹ máa gbọ́ mbẹ̀. Wọ́n ní kí hàn tọ̀. Àwọn fẹ́ kí gbogbo àwọn tó wà lẹ́yìn ọtọ́mátì kan gbọ́ tò yìí ní ìrọ̀lẹ́ yìí. Ẹ ṣe gan ni wọ́n nífẹ̀ẹ́ ètò yìí. Wọ́n dẹ̀ tún nífẹ̀ẹ́ Glow 99.1 FM. Ẹ ṣe gan ni o, mo dúpẹ́. Wọ́n wà lórí ètò ni ní ọjọ́ Sunday eléyìí tá a lò kọjá yìí. Yẹn náà lábala ọ̀rọ̀ nínú bíbélì èyí tá a bá bọ̀ nípa ìgbéyàwó. Wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ nǹkan tí ìgbéyàwó jẹ́. Ẹ ṣe gan ni o. Àwọn tó bá ní experience nípa ìgbéyàwó wọ́n understand nǹkan tá à ń sọ yìí. Ok. Ó dá. Kí ló dé? Ijó yìí pọ̀ náà. Mr. Jonathan, àpò ọmọ. Yẹn náà nǹkan mi ọ̀nà ewu. Àwọn kan ò lè ṣe é láì gbọ́ ètò yìí lọ́jọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Mo kí yín lápá abẹ. Ẹ ṣe gan ni o. Nǹkan tí mo máa ń gbà ní àdúrà ní gbogbo ìgbà ni pé ìfẹ́ tí àwọn èèyàn ní sí ètò yìí Ọlọ́run má jẹ́ kí ìfẹ́ yẹn bàjẹ́. Bẹ́ẹ̀ ni tí àwọn èèyàn bá ti kó ètò kan jẹ, ó ní àwọn nǹkan kan tán rí ń bẹ̀. Wọ́n fi kó jẹ, wọ́n fi la, ló ní lala ń làlà. Àbí wọ́n sọ di wọ́n pọ́n ọ̀gìlà. Madam fún mi gbogbo ọjà ọba, mo rí yín lápá abẹ. Àwọn gan ò kí ń fètò yí para. Láago márùn-ún bá ti ń lò, wọ́n ti yí rédíò wọn. Ìyẹn náà sí kàn ní. Ẹ ṣe gan ni. Ok na. Jẹ́ kí n wọ ibi tí mo fẹ́ wọ̀. Ibo gan ló fẹ́ wọ̀. Lórúkọ gbogbo àwọn tó jẹ́ pa àjọkọ wọrin ṣètò yẹn náà fún tìrọ lẹ́yìn. Lórúkọ ìyá àfin Ọládélé Mojí Sọlá Emojì màmá nìyẹn. Àti lórúkọ amojú ẹ̀rọ mi yẹn náà fún ti sáàyè.
1: Ẹ máa pariwo.
0: Ni mo ṣe ń sọ fún yín pé ẹ fọkàn balẹ̀ ètò tìrọ lẹ́yìn. Ẹ máa gbádùn ẹ̀ dáadáa. Orúkọ tèmi náà ni kíkí owó ọlá lẹ́yìn. Tí gbogbo èèyàn mọ̀ sí kí hàn sọ̀rọ̀. Màá gbé yín débẹ̀. Aje ke mo dara. Bo se nlo. Iwo ni ro. Ah ah. Ki lo nje be? Ti mo da. Alo ti nwa.

ẹ ti mọ̀ pé lábala lábala òun náà ni ètò yìí abala àkọ́kọ́ òun gan náà ni abala ìròyìn yàjọ àjọ nípa àwọn òṣèré. Abala ìkejì òun náà ni ìfọ̀rọ̀wérọ̀ nípa àwọn òṣèré tí a sẹ̀. Tálẹ́ni gan tá a mú ìfọ̀rọ̀ rẹ̀ wérọ̀ ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ ìyẹn náà wá sórí ètò yìí ìyẹn náà fúnrọ̀ lẹ́.

0: fojú ẹlẹ́lẹ́ wo yìí ó ní àwọn tó ṣe gẹ́ni tán làmìlaka ń bẹ̀ lẹ́nu yìí ó ní ibi gan tọ́wọ̀ ó ní kò kéré.
1: Lukman Raji ló sọ̀rọ̀ yìí yẹn náà lọ́sẹ̀
2: yìí.
0: ṣẹlẹ̀ sí mi lọ́dún náà lọ́hún kó tó di pé ó ṣẹlẹ̀ ọlọ́run ọba má ti fi ìran rẹ̀ wọ̀n mí ìyẹn náà lójú àlá lálẹ́ nìkan tó fọ̀rọ̀ elédè yẹn náà lọ́rọ̀ jẹ́ ó náà ni Yetunde.
2: Ó ní bàtà sí mi jọ ìwọ̀n jẹ́
0: Yetunde Wumi gbajúgbajà àgbà òṣèré tíátà ni tó jẹ́ obìnrin ó gan ló fọ̀rọ̀ ìlédè ìyẹn náà lọ́sẹ̀ yìí pé kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí òun lọ́dún náà lọ́hún kó tó di pé ó ṣẹlẹ̀ sí òun gan lọ́lọ́run ti fi wọ̀n ìyẹn náà lójú àlá ó ní ṣùgbọ́n òun kọ etí dídi ìyẹn náà sí ọ̀rọ̀ yẹn lọ́dún náà lọ́hún ló fi di nǹkan tó jẹ́ pé ó wá ṣẹlẹ̀ sí òun tún ìgbà tó ń wá ríra òun ní pòsíṣàn yẹn ló ń wá sọ pé orú kí leléyèé kí nìkan gan tó ṣẹlẹ̀ sí lọ́dún náà lọ́hún ìyẹn ẹ tiẹ̀ mọ̀ pé wọ́n mú gbajúgbajà òṣèré tíátà yẹn ìyẹn náà ni Wumi Yetunde pé ó gbé kòńké lọ sí ìlú ọba tí wọ́n mú lọ́dún náà lọ́hún orí gan ló kó yọ àti sọ́pọ́ọ̀tì gbogbo àwọn òṣèré tíátà lọ́dún náà lọ́hún. Ṣùgbọ́n ó wá sọ̀rọ̀ báyìí ó ní láti ìgbà yẹn òun ti ń ronú pé kí ló fà ń dé nǹkan tó ń ṣe yìí ó ní nítorí pé àìmọye nǹkan tó jẹ́ pé ó dí ní ọ̀nà ìrìn àjò òun ó ní báyìí ó lòun ò lè wọ ìlú London ó ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún náà lọ́hún ó ló dùn gan o ó ní ṣùgbọ́n òun sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé tí ẹ̀mí bá ń bẹ ìrètí sí wa Yetunde Wumi òun gan náà ló fọ̀rọ̀ elédè yẹn náà lọ́sẹ̀ yìí. Báyìí àwọn ẹbí gbajúgbajà òṣèré tíátà ni eléyìí tó dẹ́ pé ó dolóògbé ìyẹn náà ní bí oṣù kan sẹ́yìn bí oṣù kan náà sẹ́yìn báyìí tó ló ti ń pọ́ṣù kan ìyẹn náà ni Alhaji Taiwo Azan tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ògògò ni wọ́n ti jáde gbangba wálé àbáyé pé a fẹ́ ṣe àdúrà ogójì ọjọ́ ìyẹn fún ọmọ wọn ìyẹn náà ni Alhaji Taiwo Azan ògògò ìyẹn náà ni ọjọ́ kejì nínú oṣù kẹwàá ni wọ́n fẹ́ ṣe àdúrà 40 days prayer fún ìyẹn náà ní ìlú

0: ẹ o tun le le ba e la ka si abi kile pe o ye ye mi mo o o da ni papapa laipe laije na a ma wa bala to kan yen na ni abala foro wero nipa awon osere che ba le ni gan ta mu ore wa yen na lo se ye oni gbaju gbaja osere tata kan ti mo fe gbe wa yen na le ni ṣùgbọ́n níbi ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ àti jọjọ́ sọ̀rọ̀ ní àná tó dẹ̀ sọ pé ó lọ́wọ́ máa gbìyànjú láti grant interview ṣùgbọ́n nọ́mbà ò jágara báyìí máa jẹ́ ká wo bó ṣe máa jẹ́ ìyẹn náà lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára a máa sọ̀rọ̀ ìyẹn náà nípa agbó òṣèré tíátà àwọn nǹkan tó jẹ́ pé à ń là kọjá ní ìdíṣẹ́ tíátà ẹ jẹ́ kí n wá mú ọ̀rọ̀ Lukman Raji ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Lukman Raji ọ̀pọ̀lọpọ̀ ni àwọn òṣèré tíátà tó jẹ́ pé ó máa ń ṣẹlẹ̀ sí tó jẹ́ pé wọ́n lè tibẹ̀ lọkọ̀ meet suicide industry ò kí ń ṣe ibi tó jẹ́ pé ṣeré-ṣeré gbogbo industry ló dẹ̀ rí bẹ́ẹ̀ ká má sọ pé ti tíátà nìkan ẹ wo ìrìn àjò tí Lukman Raji tó jẹ́ pò ti rìn ìrìn náà nínú ayé Lukman Raji òun àti olóògbé ìyẹn náà ni Murphy Afiolabi Akẹ́fì Ikeduba ìtẹ̀lẹ̀ di icon wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé nígbà náà lọ sinima àwọn kan ni nítorí pé sinima àwọn máa ń jẹ́ sinima kan tó máa hit gan Lukman Raji àti ìyàwó rẹ̀ wọ́n ń pè ní àmínà tù pápá àwọn náà ń ya sinima tó jẹ́ pé sinima àwọn máa ń gó báyìí òun náà fi ń sọ pé tó bá wà ní ìndọ́sì yìí má dúró sí ọ̀nà kan ìwọ náà tún wà nǹkan kan míì tó jẹ́ pé wà máa ṣe aside that movie production or actors or actress nítorí pé tí apá bíi bá fẹ́ dà wá tó fẹ́ dà wálẹ̀ wàá fi apá kejì yẹn tó jẹ́ pé ó jẹ́ business àbẹ́nití tó bá ń ṣe wàá fi gbé sókè ẹgbọ́n nǹkan tó ṣàlàyé nípa nǹkan tó jẹ́ pé ojú rẹ̀ rí ìyẹn náà ní ìdíṣẹ́ tíátà yìí ó ní odidi oṣù mẹ́ta ló ń fi sùn sínú mọ́tò it's like bíi pé ó dàbíi pé orí owó olè sí ọkọ̀ jára ó dẹ̀ jẹ́ pé ló bá wọlé yẹn nígbà bá láńlẹ̀ lọ́dọ̀ àbí láńlẹ̀ ní bá gbà ó di gòbè wọ́n lè sọ pé kó kẹ́rù ẹ̀ sí ẹ wọlé yìí tó ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ bíi mélòó sẹ́yìn àti gòkè náà àwọn òye nǹkan tó jẹ́ pé mo wà fẹ́ẹ̀tì in my own line nítorí pé kí n lè gòkè kí n lè bẹ́ pẹ́ fún jẹ́mi náà lè sọ pé mo wà lára àwọn ọmọ tó jẹ́ pé mo jẹ́ producer tó ti làmì láàka tó jẹ́ pé ẹnìkan dúró sí kọ̀rọ̀ láti máa ṣe eléyìí tó wù ìrìn àjò industry ni mo ń ṣàlàyé fún yín nírọ̀lẹ́ gbogbo ẹni tó bá máa wọ industry ó gbọ́dọ̀ dira nǹkan tó bá ti nígbàgbọ́ nínú rẹ̀ gbogbo náà ni kò fi dira bó bá jẹ́ báìbò ni pé báìbò ẹ kò ro mára àbí
1: ó
0: bá dẹ̀ jẹ́ ọ̀nà islam ni gbé quran ni
1: ìdí
0: dáadáa tó bá dẹ̀ jẹ́ ti àbáláyé dúró tì í sọ pé kán ṣe fá fún bẹ́ẹ̀ ni a ti rìnrìn àjò nínú ayé ó jẹ́ nǹkan tó le gan
1: ọba tó ṣe yàrá lóko ó ti bá mi ṣe tèmi
0: kí ni nǹkan tí mò ń gbìyànjú àti sọ ìyẹn náà nírọ̀lẹ́ yìí fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń gbọ́ wa ìyẹn náà lórí ètò nírọ̀lẹ́ yìí ni pé iṣẹ́ tíátà ó le ó tún rọrùn fún ẹni tó bá mọ̀ tó mọ̀ ìrìn rìn tó mọ̀ bí wọ́n ṣe ń rìn àwọn tí wọ́n mọ̀ bọ́ ṣe ń rìn wọ́n rìn ó lọ geere fún wọn mo máa ń sọ̀rọ̀ kan lórí ètò ẹ jẹ́ ká wo gbogbo àwọn ọmọ bàbá wa tí wọ́n jẹ́ pé wọ́n ti jẹ́ àgbà ní ìdíṣẹ́ tíátà yẹn ìyẹn náà ni bàbá Adébáyò Sàlámì ẹ wo àwọn ọmọ wọn mo sọ fún ọmọ wọn ló wà ní
1: mímí
0: ìdọ̀tí ṣùgbọ́n bàbá wọn ti lànà fún wọn láti jẹ́ kí ọ̀nà yẹn kó máa lọ geere fún wọn. mo eni ti ori oru opportunity ba pe o lati je ki eyan kan lana fun eyan
1: eni ba pe o
0: ba o lo se fe to ba rin ipere ma rough gan sugbon lopin re to ba fori o possible ko ja ojo ona
1: a di so oluwa nta yo
0: Irin ajo yen le irin ajo ise cinema le irin ajo sini ise cinema o je nkan to je pe o lagbara to je pe eda gbodo ro nigba mede ko to di pe yo torun bo eni to ba de ti torun bo o gbianju lati ma fi adura jagun ni gbogbo ogba o ma di pe o ma lagbara e wo nkan ti baba yi ti o so lojo ni o lohun ti wa ni ndoshi ti pe o ni sugbon won o ti ni le lori ewo to de je pe won ti produce opolopo cinema sugbon awon kan a duro si karo bi kan lati ma ta ko lati ma so ko lati ma ju oko o pa won eleye o gbo e patapata na lo ni igbeyin o
1: ha isanuwa sai
0: akoko yan ti lo a mo de fe gba ipe o gba akoko yan ti lo e ma binu gbo eyan ololufe mi papata ya ni le gba ipe yen na ni ro leye
1: oluwa lo faye mi dara o
2: se siru
1: baba lo faye mi dara
0: o da e je ki yin ilu yen pada ki ma fi yen sa lo yen na lori eto yi yen na fun ti ro leye je
1: ise yi mo le lo lo mi o
0: orúkọ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tó jẹ́ pé àjọ kọ́wọ́rin ṣètò ìyẹn náà fún ti rọlẹ́ ìgbàṣe international olómọ káfàtà mr damon ìjọsí ké bàbá àfúkàrin gbogbo ṣòkò madam fúnmi mọ́mí ríjọ ẹ̀ nínú gbogbo ọjọ́ ọba ẹ̀ ṣe gan ni mo dúpẹ́ ọ mr jonathan akọ ọmọ powerful
1: honorable
0: ise gan ni mo dupa ati gbogbo eyin to je pe mi o le daruko yen na fun ti role mr sunday lati ijoba ise gan jo o da mo tin lo yen na lori eto yen na fun ti role doruko yes oladele mojisola emoje ati loruko oga agba ni ile ise yen na ni bad isikal akande ati amoju ero yen na fun ti sa ni mo se n dagbe lori eto pe ka fure pade oruko temi oyi pada kiki wo lale ti gbogbo yin mo si ke on to lori ka fure pade e wa be pe mi leyin esi number to jade si odo mi 0706427718 0706427718 oni number to jade sodo mi e be pe ipolowo oja wa sori eto ye abuni kan te fe ba mi so number to jade sodo mi ni e bye for now

0: jàǹfo àkúrẹ́.
1: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táìdé bí àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glo 99.1 FM. Ìjàpọ̀ Àkúrẹ́, onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje, oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ẹ̀jẹ̀ àjọṣe.

0: èrò wìtìwìtì nílé ìjọsìn wa ìyẹn God Choosing Deliverance Healing Ministry aka Solution Grant tó wà ní Old Plaza Motel ìsọlọ quarters Àkúrẹ́. Bí àwọn ètò ìjọsìn wa sí lọ rèé nílé ìjọ wa gbogbo ọjọ́ Sunday aago méje sí mẹ́jọ àárọ̀ ní Sunday school aago mẹ́jọ ọ̀hún títí d'aago méjìlá ní ètò ìsìn wa gangan nílé ìjọsìn ọ̀hún tó bá wá jù lọ́jọ́ Tuesday yún ọjọ́ Ṣẹ́gun aago márùn-ún sí mẹ́fà ìrọ̀lẹ́ ní Bible study tó bá wá dọjọ́ Wednesday ìyànjú àánú ìsọjí alágbára ni sá prophetic and breakthrough school láti aago mẹ́jọ àárọ̀ títí di méjìlá ọ̀sán kẹlẹlẹ níbi tó lórí burúkú ti ń dolórí tó jẹ́ pé gbogbo ìdààmú ayé èèyàn ti ń tú sílẹ̀ ń rọrùn níbi tí gbogbo ẹni tó rora rẹ̀ pin tó sì ti di ẹni táyé ń wárí fún ẹ̀rí pọ̀ rẹpẹtẹ àwọn tó ti ń wá tẹ́lẹ̀ ló lè ròyìn ogun ìbànújẹ́ ọjọ́ pípẹ́ àti promise and fail á kù lọ dànùdànù bí ìlúgbọ́ ọ̀gbẹ́lẹ̀ lọ́wọ́ àdúrà tó ń gbóná girigiri bí àrá lẹ́nu olùdásílẹ̀ ìjọ ọ̀hún ìyẹn apostle John Gabriel aka Baba Practical lẹ́yìn ìpàdé àdúrà ọ̀hún ẹnikẹ́ni tó bá fẹ́ rí bàbá àyè wà fún iyun counseling service gbogbo ọjọ́ jímọ̀ tó gbẹ̀yìn oṣù ni Night Fiji wà ká mọ̀ sí Omega Knife látago mẹ́sàn-án alẹ́ sí márùn-ún ìdájí gbèrè ẹ darapọ̀ mọ́ wa ká dójú ti sàtánì ká lè lálùyọ́.
1: We are not your regular radio. We are the grandmasters of quality and sophistication. Go tell a friend, entertainment has taken a new shape. Tune in. Stay tuned on Glow 99.1 FM. Your station, your voice.
2: You're tuned into Glow 99.1 FM.

0: 99.1 FM Ìjàpọ̀ Àkúrẹ́.
1: Àkójọpọ̀ ìròyìn ní tìbútòrò orílẹ̀-èdè wa la mú tọ̀ yí wá.

0: Àjọ elétò ìlera nípínlẹ̀ Ondo ti sàmì sí àyájọ́ tí wọ́n ti yà sọ́tọ̀ fún ìtọ́jú ọkàn lágbàáyé. Ẹjọ́ kan ní ìpínlẹ̀ Edo ló ti dá àwọn ikọ̀ tí wọ́n ṣe ìjínigbé ó ti dá wọn lẹ́jọ́ ikú nípínlẹ̀ Edo àròyìn kẹ́dúró pẹ̀lú wa o. Ẹ ṣeun kẹ́ darapọ̀ mọ́ wa ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí wọ́n ti ń sàmì sí àyájọ́ tí wọ́n ti yà sọ́tọ̀ fún ìtọ́jú ọkàn lágbàáyé lónìí, ọkàn àwọn èèyàn yìí náà ni wọ́n ti ń fà báyìí lọ sí ìdí pàtàkì tó fi yẹ kí àwọn èèyàn máa kọbi ara sí ìtọ́jú ọkàn wọn láti lè mú kí wọ́n gbé ìgbé ayé rọrùn. Aminat Adekunle ó lọ káàkiri ó sì múròyìn wá ẹ̀jẹ̀ ká gbọ́ àbọ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́.
1: Sàmì sí àyájọ́ ìlera ọkàn lónìí ara wa ti lọ sọ́dọ̀ àwọn ènìyàn láti kọ̀ bí ara tó pé.
2: Ìlera ọkàn lágbàáyé ni wọ́n sàmì sí ní gbogbo ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdọọdún láti ṣe ìpolongo ìlanilọ́yẹ̀ẹ́ nípa àìlera ọkàn ní pàápàá àwọn àìsàn tó ń da ọkàn láàmú, àìsàn rọpárọsẹ̀ àti láti pàrọwà nípa ìlànà ìgbé ayé tó dára àti ọ̀nà àátọ̀ láti dẹ́kun àwọn àìsàn náà. Ní ìlú Àkúrẹ́ tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ondo, àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ tó ń bójútó ètò ìlera adójútòfò sàmì sí àyájọ́ náà nípa ìrìn afúnilókun láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní bí àwọn onímọ̀ ìlera, àwọn aṣojú ìjọba àti àwọn olùgbé ti péjúpésẹ̀ síbi ètò náà. Lásìkò tó ń sọ̀rọ̀ nípa pàtàkì ètò ọ̀hún, adarí ẹ̀ka ètò ìlera adójútòfò Oranges Olamide Abitoye sọ pé àfojúsùn àgbékalẹ̀ eré ìdárayá afúnilókun náà ni láti ṣe ìlanilọ́yẹ̀ nípa ìlera ọkàn àti ọ̀nà àátọ̀ láti dẹ́kun àwọn àìsàn tó ń da ọkàn láàmú.
3: Èyí jẹ́ ọjọ́ tí wọ́n dá sí ọ̀tọ̀ fún creating awareness fún àwọn àìsàn ọkàn. A dẹ̀ ti rìn káàkiri alágbàká láàárọ̀ yìí just to join the rest of the world láti kóra jọ láti fi support college ṣe support fún the rest of the world by creating this awareness for àwọn àìsàn ọkàn. So tíìmù ìtọ́jú yìí jẹ́ don't miss a beat. Ó mì pé ká mọ gbogbo àwọn numbers wa, àwọn numbers adéodédè ṣe pàtàkì ni sugar level, BP àti cholesterol level.
2: Lásìkò tó ń sọ̀rọ̀ níbi ètò náà, adarí ẹ̀ka ètò ìnáwó àti àbójútó ní ilé-iṣẹ́ ètò ìlera adójútòfò nípínlẹ̀ Ondo Folúkẹ́ Ṣèyí Ọlákanyè mẹ́nuba pàtàkì ìsàmì sí ètò náà àti fífi ẹ̀mí ìmoore hàn sí gómìnà ìpínlẹ̀ Ondo fún àtìlẹ́yìn rẹ̀ lẹ́ka ètò ìlera.
4: Irin tá a rìn lónìí yìí mo kì í ṣe pé akọ̀rìn lásán àbí ajó lásán, ó ní í ṣe pẹ̀lú ìlera ara wa. A rí wípé lára àwọn nǹkan tó mú ènìyàn jẹ́ pípé kó mú ìlera pípé wà ni kí a rìn ká ṣe eré ìdárayá. Lára eré ìdárayá náà ni ìrìn tí a rìn lónìí. Èmi gan gẹ́gẹ́ bí ènìyàn kan mo ti mọ ipa tí ìrìn yìí kó nínú àgọ́ ara mi.
2: Dókítà kan lábẹ́ ètò Oranges Dókítà Samuelson Ayọ̀dẹ́lẹ̀.
0: O ṣeun Aminat Adekunle. Adájọ́ Àìgbanàmọ̀ Mọ́dò ní ilé-ẹjọ́ ti ń rí sí àwọn ìwà ipá nípínlẹ̀ Edo ló ti dájọ́ ikú fún àwọn èèyàn mẹ́rin lórí bí wọ́n ti lọ́wọ́ nínú ìjínigbé arábìnrin kan ní ọ̀nà tó lọ sí pópónà pápákọ̀ òfurufú ti ń bẹ ní ìlú Benin. Ìdájọ́ yìí náà ni wọ́n gbé kalẹ̀ lónìí níbi ìdájọ́ àkọ́kọ́ tí ilé-ẹjọ́ ọ̀hún yóò rí sí nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé pẹ̀lú bí wọ́n ti ń ka ẹ̀sùn 11 sẹ́sẹ̀ àwọn àtìláwé ọ̀hún lórí ẹ̀sùn ìjínigbé, ìdìpàǹpá, dídigunjalè, ṣíṣe ẹgbẹ́ òkùnkùn àti níní ohun ìjagun lákàtà lọ́nà àìtọ́. Ìròyìn jẹ́ kò di mímọ̀ pé ìjínigbé yìí náà ló wáyé ní ọjọ́ 14 oṣù kẹfà ọdún tá a wà yìí níbi tí àwọn ẹni náà ti jí arábìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Precious Osegale gbé. Bẹ́ ò bá gbàgbé ilé-ẹjọ́ ti ń rí sọ́rọ̀ ìwà ipá ní ìpínlẹ̀ Edo iná ni ó ti ń pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù keje ọdún tá a wà yìí láti mọ mójútó àwọn ọ̀rọ̀ tó jọmọ́ ìjínigbé àti àwọn ìwà ipá míì láti lè ṣàfọmọ́ ìpínlẹ̀ ọ̀hún kúrò nínú ìwà jàgídíjàgan. Eni to je alaga apapo fun egbo selu Progressive Congress APC nentawe yi what's done lo ti sekilo fun awon oludibo kaakiri ekun ariwa ile Nigeria pe idibo fun awon oloselu alatako bi Atiku Abubakar ninu egbo selu African Democratic Congress ADC tabi Peter Obi ninu egbo selu Nigeria Democratic Congress NDC ninu eto idibo ti o waye ni ojo 16 osu kini odun 2027 ina ni o sese lati da ile Nigeria pada sinu jogodi airi kan se kan o se ikilo yi nigba tin tewo gba awon omo ilegbimo asofin ti won kuro ninu egbe oselu ADC lati ipinle Jigawa Plateau Taraba ti ipinle Zamfara loju le se egbe oselu APC tin be nilu Abuja o di mimo pe iwa ti da yi nani o tin je ko di mimo pe awon ileri ti awon egbe oselu alatako nse lati seri awon ilana are Bola Tinubu pada ni pataki julo dida owo irowo ori epo bentiro pada ina ni o le mu ki ekun arewa ile yi momo janfani awon iranwo owo leyi ti won lo fun awon ohun amayederun igbelaruge eto ogbin ati eto eko akojapo royin le nteti si lati kan ni glow 99.1 fm ijapo state akure baba pada de la mote se waju ninu iroyin ohun e mo yi kuro an pada bo eshinwe ka bo pada si yara royin nkan ni glow 99.1 fm ijapo state akure ele ba wa dore elu awon kan ni ibani dore wa won www.glowfmradio.com loju opo x wa glow 91 fm loju opo facebook wa glow 99.1 fm akure instagram glow 91 fm loju opo youtube wa glow fm nigeria etun le gba itakun opo glow fm lore ka ipate itakun si google play store tabi ke gbe wa lori Ero Radio Garden nibi kibi te ba wa lodi agbaye e tun le fi royin sowo si ara ikoro injo wa lori awon number yi 0704 7001991 tabi 0805 3335045 iroyin wa ti oloni inteso waju loye kan ninu egbe oselu All Progressives Congress APC Bashir Ahmed nlo ti ro awon alatileyin are Bola awon ti won se ati leyin fun eto ipolongo pe ki are Bola Tinubu mo kuro lori alefa pe ki won bomi suru mu ki won si faye gba bi awon elomiran yo ti mo se afihan ife okan won Bashir o ti figba kan ni je agbenuso fun ile ise are nlo so oro yi ninu iroyin kan leyi ti o fi soju opo ayelujara re loni nigba ti nfesi si awon oro ko bakogbe ti awon ti won pe ki won yo are Bola Tinubu ohun so Bashir je ko di mo pe kaluku na ni oni eto lati le mo satileyin fun eyikeyi omo yi to ba wu won ati pelu pe mimo so oro alufansa ina ni ko ni sinowo fun eyikeyi omo oye lati le jawo olubori ninu eto idibo omo ye si ipo are legbe oselu Nigeria Democratic Congress NDC Peter Obi ti je ko di mimo pe ko ni si ileri eke fun omo Nigeria mo saaju eto idibo ti odun 2027 obi nlo soro yi ninu atijade kan loju opo ayelujara re leyin igba ti o se abewo enlembeun si sultan ti ilu sokoto Mohammed Abubakar nigba ti n ba won eyan ilu sokoto wewe oro obi je ko di mimo pe o wo ohun lori bi awon eyan titu ya jade ati pelu pe bi won tin tete gbo ohun ina ni youtube mo fun ohun lanfani si lati mo fesi si eyikeyi ibere won ki ohun si mo so okodoro oro nipa ile Nigeria ati pelu pe atohun ati eni ti won jo ndije Rabiu Kwakwanso ina ni won nife lati gbe eru ile Nigeria de akesan ti se bale oja ewe o je ko di mo pe ise tin be ni waju ina ni o sipo lopo yanturu pe sugbon nipa igboya ikato ikanu iwarere ati agbarijo ife okan awon omo Nigeria ini awon oro un le fide mimose koni ju bayi lo lori akojopo ronjwa fun loni lati koni glow 99.1 fm ijapo state akure ka to ma lo koko amenobare lekan si ajo inu royin wa lati je ko di mo pe loni ojo kokan din ni ogbon osu kesan ina ni won sami si ayajo ti won ti ya soto fun itoju okan lagbaye gege bi ajo eleto ilera nipinle ondo ina tin sami si tumuro yin wa fun yin pe adajo aigbona Muhammadu ni ile ejo leyi tin gbo awuyewuye iwo daran nipinle edo lo ti da ejo ku fun eyan merin lori bi won ti lowo ninu ijinigbe arabinrin kan ni popona kan to lo si papako ofurofo nilu Benin bia videre lori akojoporo yin wa fun lo ni lati kan ni glow 99.1 fm ijapu state akure comfort o molafe lolo tu iroyin oluware mi lekun idowo lo ka se ti igbo yin e seun te ba wa gbo o daro ka sunre

0: alẹ́ lórí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́.
1: Ewé gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀
2: ọ̀rọ̀ ìwòsàn
1: ọ̀rọ̀ ìmúniláradá
2: tẹ́tí sí ètò yìí
1: ìkànnì Glow 99.1 FM
2: ọjọ́jọ́ Tuesday
1: ọba Prọfẹta Burúkú Kúste
2: Voice of Testimony
1: Odúró de ọ́
2: Your Voice of Testimony kálẹ̀ sí
1: ọlọ́kọ́ opposite Prime Mosque Water
2: Ilésà Ọ̀wọ̀ Expressway
1: Jẹ̀mídéré area
2: Iriakari 1 oríta ọ̀bẹ̀lẹ̀.

0: jẹ.
1: Mo kí àwọn taxi driver wọn ń flash mi kí n tó wọnú studio pé sẹ́ ní ṣètò lónìí ni mo ní táìmù témi máa bọ́ sínú kulu yàrá wa yóò tí ì tó ni wọ́n ní à àwọn ń gbọ́ yín o mo ní ẹ sáàmọ́ sáré jù ẹ fẹ̀lẹ̀ rọra máa rìn kẹ́ ẹ lè gbé tò yí dáadáa gbogbo àwọn tí wọ́n wà nínú taxi ẹ fara yín balẹ̀ dáadáa ẹ sáàmọ́ sọ fún driver wípé kó má gbé earpiece sétí o kó rọra sí ilẹ̀ kó mú rédíò rẹ̀ nínú taxi rẹ̀ kó yin òkè díẹ̀ ẹ̀yin tẹ wà nù pálọ̀ àtẹ̀yin tẹ tẹ̀sẹ̀ tibi sẹ́ ìjọba dé gbogbo yín pátá ni mo kí ẹ kú àsálẹ̀ o ǹjẹ́ àlàáfíà kọ́ ni mo bá yín bí mo tún dé lásàálẹ̀ yìí láti fún yín ní gbogbo bí ṣe ń lọ láàrin àwọn ẹranko mò ń bọ̀.

ayẹyẹ yìí pọ nílùú kan tí wọn ń pè ní bayelsa bayelsa yìí a lè pe ibẹ nílẹ yibo torí ara east náà ló wà ó wà ní port harcourt ó wà láwọn ìlú kọọkan lọnà ibẹ tó jẹ pé ẹyẹ yìí pọ bíi bàbá ìṣùá mo lọ ṣiṣẹ ní army barrack ńbẹ lọdún kan ni mo wá rí wípé mo lọ sódò ẹran mo lọ ra nǹkan kan ńbẹ mo wá rí ẹyẹ yìí tó pọ mo ní ẹkúṣẹ o ẹyin àáfàá tẹ ń pẹran bí àwọn kí mi dáadáa wọn ní sẹ yorùbá nìyí mo ní yorùbá ni mí wọn yọ mọ mi inú wọn dùn mo ní ẹdákun ẹyẹ egun kọ yìí wọn lẹyẹ egun ni ẹdákun mo ní ìdí bíi méjì àbí mẹta wọn ní àti wọn kọkọ wí mo ní sẹ ń sìn ni wọn ní rárá o ó kọjá à ń sìn wọn ní ìjọba ní ń sìn mo yẹ mọ mo níjọba wo ní ń sin ẹyẹ igun mo ní ṣe kejì ni wọn kàn fún ni àbínú ọgbà wọn gbé sí gbogbo àwọn agbófinró tí wọn ń gbọ mi lásàálẹ yìí wọn ó ti máa mọ ọrọ tí mò ń sọ yìí wọn ó ti máa mọ ọrọ tí mò ń sọ yìí torí ọpọlọpọ ò mọ wípé wọn kì í pa igun gbogbo ẹnikẹni tó bá pagún kì í ṣe pé nǹkan kan ó ṣe kọ ṣùgbọn mo gbọ nínú ìtàn àti lábẹ òfin wípé ẹjọ tí wọn bá dá fún apààyàn ni wọn ó dá fún ẹni tó bá

Ǹjẹ́ ajá mọ̀ pé ìjọba àgbáyé ni wọ́n mójútó ẹyẹ igun? Ìjọba àgbáyé ni kì í ṣe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nìkan. Ìjọba àgbáyé ni wọ́n mójútó ẹyẹ igun. Gbogbo ìlúkìlú tí igun bá wà, ìdọ̀tí kan kì í sí ńbẹ̀. Pé bóyá ẹnìkan ṣàìsàn ló kú sẹ́gbẹ́ títì ni wọ́n wá ń sọ pé òórùn ń dá pa àwọn èèyàn. Irọ́ o, nílùú tí ẹyẹ igun bá wà, tí nǹkan kan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sẹ́gbẹ́ títì, bóyá ó ti rà, omi ti jò lára irú nǹkan bẹ́ẹ̀, ó ti wá ń ṣe nǹkan kan pọ̀sọ̀pọ̀sọ̀ nǹkan kan. Ẹyẹ igun tó bá wà nítòsí ibẹ̀ yóò jẹ gbogbo ohun tó yẹ kó rùn yìí pátápátá. Àti gbogbo ohun tó yẹ kó rà yìí á jẹ gbogbo rẹ̀ pátápátá tí nǹkan kan ò ní ràn. Ẹyẹ igun máa ń kó ìdọ̀tí kúrò nílùú, ó máa ń kó àìsàn kúrò nílùú ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀, wọ́n ń wò ó pé ṣèbẹ́yẹ lòun náà, rárá o, ẹyẹ ni lóòótọ́, ṣùgbọ́n ó yàtọ̀ pátápátá fún àwọn ẹyẹ yòókù.

0: sọgbọn.
1: Ẹni tí ẹsẹ̀ rẹ̀ bá wá ń kúrìrì nígbà náà tàbí ọwọ́ rẹ̀ ń kúrìrì nígbà náà, wọ́n ó sọ pé ó fẹ́ ní atẹ́gùn. Atẹ́gùn ni wọ́n ń pè é nígbà náà torí wọn ò ní fẹ́ fi gbogbo ẹnu pè é. Ó dàbí kí mísìsì ọlọ́mọjì ọmọ wa kó fẹ́ mú ọmọ nígbà náà, wọn ò ní larúkọ mọ́ lórí, wọn ò ní ìta, wọn ò ní ìta fẹ́ mú ọmọ, wọn ò wá sáré wá nǹkan rẹ̀. Torí tí wọn bá larúkọ mọ́ lórí, bó tilẹ̀ wù kí wọ́n wá oògùn rẹ̀ tó, àfìgbà tí yóò padà múrú ọmọ bẹ́ẹ̀, yóò padà múrú ọmọ bẹ́ẹ̀. Tá a bá ti wá lò fún un nígbà náà tó sì ń jẹ́ dọ̀la, ẹsẹ̀ ẹni tọ̀hún ò ní kúrìrì mọ́, kò ní kúrìrì mọ́ o, ní ò bá gbádùn ní ò bá lálàáfíà.

Hello. Ah, ẹ súnmọ́ yín ní di rédíò yín. Ẹ dákun torí Ọlọ́run. Ẹ máa súnmọ́ yín.

ẹlòmíì ti fi ìgbàgbọ́ òdì ó ti fi ba yára rẹ̀ débì kan etí wa ń gbọ́ wìrín wìrín ẹwò kò sí ẹni tí ẹsí aṣọ rẹ̀ sókè tí ò ní ìdọ̀tí ṣùgbọ́n wọ́n ní ìdọ̀tí yìí jura wọn lọ torí pé ayé tá a wà yìí ayé ọ̀hún hello ẹ mọ bá wa súnmọ́ yìn nídìí rédíò yín ẹ lè mọ gbọ́ wa kẹ́tún sọ pé ẹ fẹ́ mọ gbọ́ rédíò bí àṣà àwọn olóyìnbó wọn ní kò pọ́síbù láéláé.

0: ẹ máa súnmọ́ yìn nídìí rédíò yìn tí ó bá ti di pé ó ń fara wọn ẹ̀lọ́ ẹ kalẹ̀ ẹ bá wa súnmọ́ yìn díẹ̀ nídìí rédíò yìn ẹ ti wọlé sí kolo yìí ẹ kalẹ̀ ẹ kalẹ̀ sá o. Yes, sir.
1: Hello, thank you.
0: Amen, sir. Ibo leti pesa, kin lo ruko yin, sir. E mo seun mi adura yin agba mo. E pele, sir. Yes, sir. Amen, amen, amen. Yes, sir.

dàbí ìbéèrè tẹ́nìkan béèrè lọ́wọ́ mi níjọ́ wo ní tó sọ wípé ẹ dákun ẹ mẹ́nulé ogbe ifá ogbe sáà àti ọ̀ságbè níjọ́ nígbà kan pé ẹ dákun ṣé fáwọn ò wá dáa ni mo ní kì í ṣe pé ifá ọ̀ságbè ò dáa ogbe sá náà dáa àwọn méjèèjì náà nífa tó dáa ṣùgbọ́n kò lè dá fún baba àtọmọ mò ń bọ̀ hello ẹ ti wọlé sínú yàrá yìí ẹ ti wọlé. Ne di eleyi o da mo